máa ṣe ń kọ̀yàn ni. Ẹni ẹ̀kọ́ ti pọ̀ lẹ́ẹ̀kan, o kì í kọ̀yàn ni. O kì í kọ̀yàn ni. O jẹ́ kọ́ àwọn tiẹ̀. Onímájẹ̀mú ayọ̀ tí kì í dalẹ̀ májẹ̀mú. Ajọ́ ọ̀gá lónìí, aṣọ ọlọ́ba. Ìṣepá tó dádé fún ọ. Ṣùgbọ́n afọpọ́ ẹ̀ wá dé Ọládé. Ìṣepá tó fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n afọpọ́ ẹ̀ wá fìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ìṣepá tó bẹ́ẹ̀ láà lè fọwọ́ àkókò dé ọ lórí ká láṣẹṣẹ fẹ́ fi ó jọba.

ọba àwọn àtàrírin mọ́lẹ̀ ó máa rí bẹ́ẹ̀ nígbà mí ọkọ̀ máa ń ṣàárẹ̀ nígbà mí ṣùgbọ́n àmọ́nà wa pọ̀ ní nínú ìmọ́lẹ̀ in the values of God.

0: to play out. Whatever has been destined for you will surely be for you, and whatever is not destined for you will never be yours. Let us try to embrace the idea that whatever will be, will be. And that's going to be the journey towards inner peace and acceptance. It would even help us to recognize our limitations and focus more on what we can control. For example, our attitude, our responses, and our actions. And by doing so, we are able to open ourselves to a life that is rich with possibility and unhindered by the need for certainty. I pray that we're able to find solace in understanding that we cannot predict every outcome, nor can we control life. I pray that the Lord will grant us resilience and grant us the understanding that whatever will be, will surely be. That's all on today's reflection. My name is Toluwaleke Ali.
1: West Radio 89.3 FM.
2: Asiko tó yẹ ká jẹun ọmọláyé.
3: Lẹ́ni ọjọ́ Sátọ́dé òní lóṣù tí àkọ́bí rẹ ní ilé ìwòsàn. Ọba mi gbajúmọ̀ àgbáyé ọba mi adùn bá rìn bá tòṣì. Ọba mi àjíkí mọ́ríkì ọba mi àjíkí kìkìkìkì bí ìbá o. Àfọlọ́run àfọ́bá mi àfiwọ́ àfiwọ́. Gbogbo ilé káwọ́ yín méjì sókè pọ̀ ìran ìran ká pariwo gógógógógógó. Pásọ Fẹ́kẹ́yẹ Emmanuel bàbá alábìyamọ yín ti wà lórí afẹ́fẹ́. Àkọ́bí rẹ ò ní pòfó ló máa lọ́wọ́. Ìrọ̀rùn ẹkún ni ìrọ̀rùn ẹyẹ. Ohun tó bá ti dé bá ojú ó ti dé bá imú. Ohun tó bá ti dé bá àkọ́bí ẹni ìyá àti bàbá rẹ̀ ló kọ́ gbọ̀gbọ̀gbọ̀. Àìsàn tó bá ti dé bá àkọ́bí ó ti dé bá ìyá àti bàbá rẹ̀ nìyẹn. Gbogbo ilé ẹ tẹ́wọ́ o. Àdúrà ìwòsàn lórí àkọ́bí àtàwọn ọmọ yòókù lọ́lọ́run rán mi sí yín lẹ́nìí. Pàápàá fún ìwọ bàbá àti màmá tó ń gbọ́ mi yìí. Àìsàn tó máa sọ àgbàlagbà di ọmọdé lójijì. Tí ò ní lè wẹ̀ fúnra rẹ̀, tí ò ní lè gbẹ́sẹ̀ fúnra rẹ̀. Ó ní rí tọmọtọmọ lórúkọ Jésù. Àìsàn tó ń sọ ni di àrísá lórúkọ jẹ́ kò ní wọnú lẹ́yìn. Àìsàn ẹni tó bá ń gbé ní àlàáfíà kò lè mọ yàdúà tí mò ń gbà yìí. Ìdí tí màá fi rò wípé kò ṣàmì lọ́rùn rárá nìyẹn. Lórúkọ Jésù ò ní fọwọ́ ra tẹ́gùn. Ó ní nǹkan tí wọ́n fẹ́ síta báyìí àìsàn tó máa ń ka ọjọ́ ni. Sọ́rí lórí gbogbo ìdílé rẹ àti gbogbo ibi tó pẹ̀ká dé òní gbúrò rẹ̀. Àìsàn lórí àkọ́bí kò ní gba dúkìá lọ́wọ́ rẹ̀. Ó ní ta tẹlifíṣàn ilé rẹ̀ wo àìsàn àkọ́bí. Ó ní yẹ́wọ́ wo àìsàn lórí àkọ́bí àtàwọn ọmọ rẹ̀. Ó ní ta ilé wo àìsàn lórí ọmọ rẹ̀. Ó ní ta mọ́tò wo àìsàn lórí àkọ́bí rẹ̀. Owó jẹrẹ òní ru lọ́rẹ́ àìsàn lórí àkọ́bí. Àìsàn lórí àkọ́bí kò ní gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ lójijì. Àwọn dọ́tọ̀ wọn ní wẹ́gun fún àkọ́bí rẹ̀ lórí bẹ́ẹ̀dì àìsàn. Dọ́tọ̀ ní mi orí torí àkọ́bí rẹ̀. Ó tó máa mú kọ́ pé àwọn àgbàlagbà jọ nítorí àìsàn àkọ́bí Ọlọ́run ò ní jẹ́ kó rí. Wọ́n lọ wípé ọ̀rọ̀ àìsàn yẹn ò bá mọ́ lórí àkọ́bí rẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó gbọ́rú ẹ̀ láyé. Àìsàn ti bẹ láti ru orí ọmọ rẹ̀ ó yẹ jáde. Àìsàn ti ka ọjọ́ ka oṣù yóò yẹ jáde. Àìsàn ti sọ àkọ́bí dijọ́ wọ lọ mọ́ni lọ́wọ́ yẹ jáde. Àìsàn ta ní kí n tún pè lórí àkọ́bí àtàwọn ọmọ yẹn ó yẹ jáde. Àìsàn arúkiri lórí àkọ́bí rẹ̀ ó yẹ jáde. Àìsàn ọlọ́jọ́ kò ní kọlu ẹnikẹ́ni wa. Ayé òní sọ àkọ́bí rẹ̀ dìdàkudà. Àkọ́bí sẹ̀mí ayé òní yọ ọ́ lẹ́nu mọ́. Lọ́jọ́ ayọ̀ àkọ́bí rẹ̀ ni ẹlẹ́ni òní gbàṣẹ rẹ̀ ṣe. Olúwa yóò ṣíjú wọ gbogbo àkọ́bí ní àgbáyé o. Omi òkun òdámọ̀sẹ̀ dúró ẹ̀yìn àkọ́bí kò sẹ́ni tí ó lè dá ọ dúró mọ́. Ògiri Jẹ́ríkò kò dájú ojú àdúró àkọ́bí ayé òní dá ọ dúró. Ògo Ọlọ́run kó rẹ́ bàbá lórí ẹ̀yìn àkọ́bí láti òní lọ. Níní lọ́wọ́ níná lọ́wọ́ ẹ̀yìn àkọ́bí ẹ lọ́rọ́wọ́ náà lọ́rọ́wọ́ lò. Ọ̀run ògo ẹ̀yìn àkọ́bí máa ṣí láti òní lọ. Ayé òní dìtẹ̀ mọ́ àkọ́bí rẹ̀. Olúwa ń gbọ́ àkọ́bí àtọmọ inú lé ìwọ́ sì máa rẹ́rìn ayọ̀. Orúkọ ọmọ tá a fi ń pè ọ́ gẹ́gẹ́ bí àkọ́bí kò ní kò ṣẹlẹ̀ o. Yẹ ronú lórí ọ̀rọ̀ àkọ́bí ìṣòro ìlàkọjá rẹ̀ sì máa dìtọ̀. Àṣìlẹ́kùn ìyanu fún ẹ̀yìn àkọ́bí lẹ́nìí. Àkókò ayọ̀ ẹ̀yìn àkọ́bí dé ní àgbáyé. Tó bá ń gbọ́ tiẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀ owó ni ẹ̀yìn àkọ́bí ẹ ò ní ṣe irú àbúrò. Ẹ̀yìn ìyàwó tẹ́ jẹ́ àkọ́bí ó yá ẹ lọ di ọmọ ọlá. Àyè òní dí ẹ̀kẹ́rọ òjijì torí àkọ́bí rẹ̀. Àkọ́bí rẹ̀ ò ní forí jalè agbọ̀n. Ọ̀pá Mósè àṣẹ ni ẹ̀yìn àkọ́bí ẹ lọ di apàṣẹ. Ìyá àkọ́bí bàbá àkọ́bí àkọ́bí dàbí mi ayé òní mì yín o. Ọ̀rọ̀ tó mọ owó tó mẹsẹ̀ kò ní jẹ́ tìrẹ bíi ti Joseph o. Àkọ́bí rẹ̀ ò ní rí àkóbá bíi ti Benjamin. Àkọ́bí tó bá gbé ẹsẹ̀ mẹ́ta síwájú wọn ní dẹ́ padà lẹ́sẹ̀ mẹ́sàn-án sẹ́yìn. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ṣẹ̀ mi tọkàntọkàn ẹ ò ní rí jayé o. Ìyàwó

0: ìnáwó kì í fa bọ́ níbi ìnáwó lórúkọ Jésù òjìyà mọ́ látẹ̀ni lọ. Ọ̀rọ̀ rẹ yóò di mọ́mí olówó ti dé o. Ẹ má ro àkọ́bí yẹn pin nọ́mbà rẹ̀ máa jáde. Mo ní sọ fẹ́fẹ́ di èwo àkọ́bí rẹ̀. Èpè ló di ẹ̀gún, ẹ̀gún ò ní mú àwọn àkọ́bí yín mọ́lẹ̀ o. Èyí mi èyẹra wà á pẹ́ láyé o. Ìyá tó gbọ́mọ pọ̀ fọdún mẹ́ta wà á padà jèrè ọmọ. Kàmí eléyà yóò ní rí ọmọ rẹ̀ jígbe. Ẹ̀bọra yóò ní gbé ọlọ́mọ lọ. Ohun tó ní wọ́n sọ rèé o, àkọ́bí rẹ̀ ò ní tọrọ, àkọ́bí rẹ̀ ò ní ṣàgbé, àkọ́bí rẹ̀ ò ní ṣerú àbúrò. Olúwa sọ wípé àkọ́bí rẹ̀ máa jẹ́ èèyàn. Àrò ní pípẹ̀ ló ti ẹ́ o, àwọn àkọ́bí inú lẹ́yìn máa dìde o. Ọmọ onílé ọlọ́nà àkọ́bí rẹ̀ ò ní tọrọ jẹun. A tẹ̀rọ̀ fọ̀dídí àkọ́bí rẹ̀ yẹn máa gun àpáta. Ogun tí a pa àdúrà kágò ní yalé rẹ̀ tọmọtọmọ. Ayé ò ní jẹ́gi fún ọmọ ológo rẹ̀. Ayé ò ní ṣèyà fọmọ rẹ̀. Ibi tí ọmọ rẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn lẹ́nìí ni wọ́n ní rán lọ sí ọ̀run àpàpàǹdodo. Bàbá rọra máa bí nínú lẹ́yìn ẹ̀mí ènìyàn ò ní tọwọ́ rẹ̀ bọ́ o. Ẹni bí ò ní ká ọmọ lẹ́ tọmọtọmọ. Ọ̀rọ̀ àkọ́bí rẹ̀ ò ní di girigirigiri ládùúgbò. Gbogbo ẹ̀dá ló ń sáré àti là lórúkọ Jésù ọmọ rẹ̀ náà máa là. Ayé ò ní da gíráàfù ọmọ rẹ̀ rú. Àwọn ayé nínú ayé wọn ní fẹjú mọ àkọ́bí rẹ̀ o. Àkọ́bí rẹ̀ ò ní gbẹ́gẹ̀ láti filẹ̀ òṣìwọ̀. Ọ̀dájú agbọ́mọ rẹ̀ balùwẹ̀ lọ́pọ̀ kò ní pọn ọmọ rẹ̀. Wọ́n ní gbé àkọ́bí rẹ̀ wọ yàrá ayé. Bàbá Sàmí ò ní sẹ́ kábàkàbà lórí àkọ́bí àtàwọn ọmọ rẹ̀ o. Àkọ́bí rẹ̀ ò ní jọre faragbẹgbà. Ayé ò ní rí àkọ́bí rẹ̀ mú síkùn. Onítọ̀ọ̀rọ̀ onítọ̀ọ̀rọ̀ kò ní bẹ́tọ̀ sí ọmọ rẹ̀ lára. Wọ́n dẹ̀ ní sẹ́ pé ìdájí fọ́mọ rẹ̀ o. Wọ́n ní tuntun ayé sí àwòrán àkọ́bí rẹ̀. Ní gbàgede ògo ayé ò ní fọmọ já o sí kolobo. Ọ̀tọ̀làgbà ọ̀tọ̀ lówó ẹ̀yìn àkọ́bí bẹ́ẹ̀ ṣe ń dàgbà ẹ̀dọ́ lówó. Wọ́n ní fọjọ́ orí ogún àkọ́bí rẹ̀ ṣòfò. Owó ò lè ra ẹsẹ̀ ẹsẹ̀ ò ní kẹ́ lẹ́yìn ọmọ rẹ̀ o. Tàbí ẹlẹ́tọ̀kọ̀tọ̀kọ̀ ogún ò ní ti owó lórí ọ̀rọ̀ ọmọ wa. Ayọ̀ àti àlàáfíà tó ní lórí ọmọ kò ní pòórá lójú rẹ̀ lójijì. Ó ní banújẹ́ lọ́jọ́ ayọ̀ àkọ́bí rẹ̀. Àkọ́bí rẹ̀ ò ní di ọlọ́kùnrùn kalẹ̀. Ayọ̀ ò ní fa ọ̀fẹ́ náà ọmọ rẹ̀. Jésù Olúwa. Ẹnjiníà gbé gbogbo wa dé yàrá ẹ̀ rí.
1: Ó ṣẹlẹ̀ pé ní ìjẹjọ tí mo wá sí bíbá àti account at cash mi ní kọjá 2000 naira. Ẹsẹ̀ láṣàfihàn wá síbi tá a fi padà. Ìjẹjọ yẹn dẹ̀ jẹ́ pé Friday yẹn gangan ni birthday mi. Bí first mom mi bó ṣe pè mí nìyẹn pé báwo la ṣe ń ṣọ̀la mọ́ lòun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Ó ní òun ti sanwó adìyẹ mẹ́ta. Ìgbé kan máa.
2: Kò sáàbì yẹn ti 3000 naira.
1: Fóònù address tí mo dẹ̀ ń lò tẹ́lẹ̀ ó máa hang bó ṣe gbé fóònù fún mi.
2: Bàbá gbé wá olójú mẹ́ta.
1: Bọ́ ẹ gbé fún mi ní à. Ó dẹ̀ pè mí ní ìjẹrin sí mo lọ sọ́jà. Mo rẹ̀ wá délé mo ní bàtà mi já lọ́jà. Ló bá ní bàtà yín ṣe máa já lọ́jà tẹ́lẹ̀ pé òun pé tún kó ra bàtà oríṣi mẹ́rin. Mo tún kó wá fún mi.
2: Bàtà oríṣi mẹ́rin. O kò fún yín. Ẹ wá gbà á.
1: Oúnjẹ ọmọ ni.
2: Fóònù yẹn náà ṣe wá ń lò.
1: Mo wá ń lò nígbà tí ilẹ̀ wa mọ torí mi lè sùn. Mo ṣàkàn rò pé èmi nìkan tán lọ́lọ́run ṣe lé
2: ìfowópamọ́.
1: Mo bá bá 50,000 bẹ́ẹ̀.
2: Wọ́n tún fowó sí.
1: Mo bá wò mo
2: dá. Àwọn ọmọ yìí máa dá o.
1: Ó ní ká lọ fi ra bag of fries pé kí n mo lọ lu àwọn iṣẹ́
2: mo. Kẹ́ ẹ máa jẹ́. Ṣé fóònù yìí yọ kọ́lọ̀?
1: Ó yọ kọ́lọ̀. Ó yọ gbogbo ẹ̀.
3: Ṣé ìwo bàbá lábẹ́?
1: Ẹ rí mo bẹ́ẹ̀.
2: Ẹ rí mi bẹ́ẹ̀.
1: Bọ́lágbá rẹ̀ lọ.
2: Ẹ rí mi. Oríjínà ni.
1: Nígbà tí a lọ sí orí Fit ní ọ̀tà. Ibẹ̀ ló ti pè mí pé mọ́ìn mi òun ní surprise kan fún mi ní kí ni surprise. Ó ní kí n lọ sí ní ShopRite. Ó ní kí n lọ béèrè kí ni massage. Ó ní kí n lọ béèrè original tó ṣiṣẹ́ fún gbogbo bọ́ọ̀dì. Ó ní kí n béèrè brander tó ń lo ẹ̀wà tó ṣe. Gbogbo owó tá a ṣàna níjọ ẹ̀ bíi 130 ó wá sẹ́ǹdì 150. Ó ní kí n fi ra àkọ́ fọ́wọ́n àbúrò òun tí n bá ti délé. Mo ló ṣe ọkọ mi.

Eko ojumo akojopo awon kokoro yin lo nde se ti gbo yin lati ikanni konga gbomagbe Wells Radio 89.3 FM ti akale si opopona Alafin Avenue Oluyole Estate Ibadan oye Olorun Adegoke lo nroyin yin Abeya Bola Tinubu lo ti pase fun alakoso ro aje eyan Taiwo Oyedele lati mojuto ayewo owo ijoba apapo to fi ma nbe won ti se sanwo jade ni esi si iwade ajo olomira ile tin gbogun ti wa idibaje ajebanu to nti awon esan miran lori awon ajo ayeteru to fi ma won osise ijoba ile ti won o si lenu ise tan se ngbowo ati awon isoro miran ile ti ba nse yo lenu se ijoba Awọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 36 oni wọn ti dá padà sílé láti orílẹ̀-èdè Yúróòpù 4 níye nínú iṣẹ́ alájọṣepọ̀ ṣe eléyìí tó rí sí bí wọn ti ṣe kó àwọn ènìyàn 39 padà wá sí Nàìjíríà àti Ghana. Bákan náà ó ní ẹ̀ka aláàbò tó ń rí sí ìwọléwọ̀de orílẹ̀-èdè Amẹ́ríkà ó ṣàfikún òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 10 níye fún àwọn ikọ̀ aláàbò ìlú ọ̀hún. Lórí àkójọ orúkọ àwọn tí ó lẹ́sẹ̀ lọ́rùn bí ẹ̀ṣẹ́ jìbìtì ó lè ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdánimọ̀ àti ẹ̀sùn tó rọ̀ mọ́ ti ogun. Àjọ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà àti ti Niger ó ní wọn ti jíròrò lórí ọ̀nà láti wá ojútùú sí ìṣòro eléyìí tí ó ń ṣe ìdílọ́wọ́ fún ìṣòwò lọ́nà ẹnu lóró ló kánwà sí Togun Giado. Àjọ tó mójútó àkóso àti ìdéènà mọ́ àjàkálẹ̀ àrùn ní Nàìjíríà ìyún NCDC ó ní wọ́n ti fìròyìn léde lórí bí àrùn onígbẹ́méjì kọ́lẹ́rà ti ṣe jáwálẹ̀ tó dínkù lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọ́n wá fi ìkìlọ̀ léde lórí bí ó ṣe ṣe ṣe kí àrùn ọ̀hún kó tún bọ̀ tún tọ̀ka láwọn apá ibìkan ní orílẹ̀-èdè yìí. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà yan NYSC ó ní wọn ti kéde ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹsàn-án sí ọjọ́ Àìkú ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí àkókò forúkọsílẹ̀ lórí afẹ́fẹ́ fún àwọn tí wọ́n fẹ́ sìn lú fún ìpele ẹlẹ́ẹ̀kẹta tọdún 2026. Ìjọba ológun ìlú Sudan ni wọ́n ti ṣe ìgbé kúrò ìkéde kónílé-ògbélé tó ń ti ìkéde ìlú òfaralọ eléyìí tí wọ́n fi lérí ìlú Khartoum lẹ́yìn ọdún méjì gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìlú ọ̀hún pé wọ́n ti fi léde. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín ẹ̀kọ́ ojúmọ́.

0: Mayo, Mayo, ninu odun yi o, e o ya yo isegun. Eni odun balaye, kilo ase to le mu jojo, o ki gbogbo yin pe ekun jo meta o. Eni ti o n korin te n gbo o ni mama DA Fashion. Odun lo sokun. By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fe royin pe latoni lo ke ma gbo West Radio. Kanga Agbon Magbe 89.3 FM ikani to kun fun ogbon imo ati oye ni ke ma yi radio yin si o e ma yi ko nbe o e si gbadun Olorun eni te n gbo oni mama DA Fashion odun lo sokun alaafia fun
1: ninu odun yi o e o ya yo isegun.
2: Did you know millions of Nigerians don't attend church every Sunday, but many of them listen to church on radio, right from the comfort of their home? Wells Radio 89.3 FM is calling on pastors, big or small ministries, to share their messages on our church on radio platform every Sunday from 9 a.m. to 11 a.m. and reach the unreached. Every soul deserves to hear the word and be blessed. Is your message 30 minutes, an hour, or longer, live or recorded? Let us help you touch heart that may never work into a church. Call Ayo on 0706-840-7359 or Toby on 0803-509-3394 today and bring the gospel to every family.
3: Jesus lo so pe e jade lo sinu aye ke lo waasu fun gbogbo eda. Leti ẹ̀mọ̀ pé ogunlógún àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmí rere Jésù Kristì fún gbogbo ènìyàn. Ká ẹ mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan tan pé ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 a.m. to 11 a.m. àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀ ẹ wá sí onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé Ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706840-7359 tàbí Tobi 0803509-3394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. A ó máa retí yín o.
4: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

Onile mo bode wole o haja o ṣugbọn ni mi mo bode Ọlọrun baba mi tori pe ewure to wole ti o bode o deran amusebo agutan bolojo to na wo lo ti o bode o deran amubo osa kabiyesi olodumare Ọlọrun oba mi ibare o akoda aye aseda orun oba mi bebebe to tin be to ni amọ be o wa to ti wa to ni amọ wa Ọlọrun oba mi ti o lorogun ti o loba kan yajo yaju okunrin ogun oba mi asoro kolu bi ogiri gbigbe oba kan na ni lana oba yi kan na ni loni o na tun ni budola oba yi na ni gbogbo ojo aye o kabiyesi re Ọlọrun Ọlọrun oba mi ibare o tobi tobi orun o gba o o gagaga orun o gba o o fefefe orun o gba o bonu o se gba o be na laye yi o gba o o wa fi orun sele o fi aye se apoti itise gbogbo aye patapata wa dabi elenga niwaju re oba mi oke kabiyesi re olodumare Ọlọrun oba mi ibare you are bigger than the biggest you are mightier than the mightiest you are higher than the highest kabiyesi re Ọlọrun Ọlọrun oba mi ibare akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo Aṣu dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbóló ìgbàanẹ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmọ kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣe agbára òye èèyàn. Ayé wàwàwà èèyàn tututu kò ṣe tú. Wa di adito, ise olodumare, mo daye mo banu lori ni, bo se debe, o ye mi o. Mo daye mo bala lowo ni alabe to ko e mi o ma. E gungun lo fi romo sinu alabo yon o, alabo yon nge gbigbo na nge tutu, o debi omo nge. Adito ise olodumare, kabi ise ri Ọlọrun. Ọlọrun oba mi ibare o. Báyà àjẹjọ nígbà tí à ń dágbére lórí ètò yìí, bo ní bó bá dùn ní kátúnjọ pàdé ni. Ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ ọ̀hún àbá mo dá o, Ọlọ́run ọba mi òkè ló bá ń fàṣẹ sí, ṣé kí n má tàn yín? Láàrin ìjẹjọ sóní ò ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mọ̀. Ọ̀pọ̀ ìjì ló ti jà, Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kíjà ẹ ó gbé wa lọ. Ẹ̀yin kọ́ yìí, ewúrẹ́ ilé ń wà alápàtà mi bí ìkókó ni àgùntàn ọ̀dẹ̀, ń wà alápàtà mi bí ìkó rọ̀run ni. Ìwòtọ́mọ̀ ẹ̀dá yé ń wà àwòdì òkè ni bí ìkó dálápà orí ẹ̀yẹ ní ń pẹ̀yẹ ẹ̀yọ. Ọ̀tá ní dọ́mọ̀ ẹ̀yẹ lókun, àwọn ọmọ tún ń dà lóró, àwọn ọmọ òní kó lè ó wá jà, àwọn ọmọ tún ní kó lóko wa mu. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ ò bá bà mí òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì yìí wọn lójú wọn bá mọ́ ò gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ ó fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ òjọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́npọ́ òjọ́dọ̀ gbìn kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ ní ẹjọ́ orí yín sókè ò ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbẹ̀ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni ò tá lọ́ba ògo yìí. Olúwa tó le tó sì ní agbára, Olúwa tó ní agbára ní ogun. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. A gbẹ̀ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o. Ọba ògo fẹ́ wọlé. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun. O náà lọ́ba ògo. Tọ́. Akinye ò nílé lóko lẹ́yìn òde ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé lóòrọ̀ ọ̀tún ní. Ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà ó? Ọ̀dọ̀dọ̀ bí? Ẹ sì tún kú àmójúbà wa lóòrọ̀ ọ̀tún ní. Àtúntì dé náà nù ó àti dé olódùmọ̀rẹ̀ dé. Gbàgede òṣèlú lẹ́ẹ̀tọ̀ ní ìkànnì West Radio 89.3 FM.
Ìjẹ́ lórúkọ gbogbo àwọn táwà àjọ mú ètò ìwá ṣe ìtìpọ̀ yẹn látòrí àwọn aláṣẹ ìkànnì táwà yìí. Àwọn ọ̀gá lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan. Henry Osedji, ó ní ọlọ́wọ́ Bọ́tìn fún sáà táwà yóò àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ẹ̀ tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi olúgbèmìgà, Ọmọ́tọ̀ṣọ́, Your Radio Apostle is here again. Ẹ̀lẹ́ bẹ̀rùn ojàre, ẹ̀kú kalẹ̀.

0: ọ̀rọ̀ mọ́ ń sọ òṣèlẹ̀ ń pa kí lọ dé wọ́n ní kí n gbójú ẹ̀tún lo àṣà fún mi wọ́n ní àwọn aṣojú kọ̀ àwọn aṣojú ni àwọn ò láwọn aṣojú o àwọn abojú ẹni jẹ́ làwọn ní ṣèbẹ́ sọ wípé ilé méjì wọ́n ń gbé àwọn kan ń gbélé pupa àwọn kan ń gbélé aláwọ̀ ewé aláwọ̀ abojú ẹni jẹ́ ni o ó dáná kí ló kọ wọn ẹ̀ṣọ́ kọ wọn fún mi aláwọ̀ eléhun àwọn eléhun àwọn gan ni aṣẹni tán bá ni dárò mo lanú lẹ̀hún ò lè pàdé mọ́ ò mo rí pé ṣúgà ti jà ọba aríníṣe ni àwọn ìjòyè afàìmọ́niṣe ni àwọn baálẹ̀ baálẹ̀ aṣẹnitán bá ni dárò tán ta ni ó àgbà wọn nílùú àrírè mọ́ṣẹ o ta ni wọn rọjò tiwọn fún o ẹ dákun ẹ jẹ́ ń bí yín bẹ́ẹ̀ bá mọ̀ ẹ sọ fún mi ta ni wọn ṣẹ̀gan rí nílùú àrírè mọ́ṣẹ tí ò wá dáríjì wọn tí wọn sì bẹ́ títí tí ò gbẹ́bẹ̀ ẹ̀yọ́ àjẹ́ ká gbójú wa sọ́lọ́run ká sì bá wọn bí ọlọ́run nílùú àrírè mọ́ṣẹ pé gbogbo ẹ tí ni wọn lára kọ́lọ́run ọba òkè kó bá wà ni wọn lára àwọn tí ó ń fi ẹ̀tọ́ wọn dùn wọn nílùú àrírè mọ́ṣẹ ìdájọ́ tó bá yẹ fún àwọn òṣìkà kọ́lọ́run ọba mi òkè kó bá wa ṣe fún wọn tó èyí làwa wí o lóòrọ̀ ọ̀tún ní Sátidé yìí ló kàn oṣù kẹjọ kí àrò rọ̀ mọ́ o káṣí ó sì gorí ẹ̀ tó mo tẹkọ̀ létí o ọ̀fẹ̀rẹ̀gẹ̀gẹ̀ ó di rẹ̀rẹ̀ mú ó balẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà n ò lè ṣe mọ́ wá lọ́jọ́ Sátidé bó ní ṣe ní wá n ò ní fẹ́ ṣe èèyàn tèmi olóyè àwọn kẹsàn olóyè ìlú àrírè mọ́ ṣe o ẹ má lọ ṣìgbé o mi bá pè èèyàn lóyè olóyè tí a olóyè tó ṣù ọ ni ìmọ́lẹ̀ ayànnàná of the whole world kọ́lọ́run ó sì fún èèyàn lóyè eléyìí soyè ayé o ọlọ́run ni lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ló kàn tí èèyàn bá ti lẹ́bùn rẹ̀ ẹ dákun eléyìí kò ní ohun tá à ń pọnnu mọ́ ká fi tẹ̀gàn kun ká tún yọ tẹ̀gàn kó ńbẹ̀ gbẹ́nu sọ̀hún ó kò lọ́rọ̀ olóyè lẹ́kọ̀ọ́sán ni o ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà òye wọn ti fún tẹ̀dọ̀ tó olóyè lẹ́kọ̀ọ́sán ni wọn bá yín rebí.
1: Bàbá adúpọ̀lẹ̀ ọlọ́run
0: ọlọ́run ṣe
1: o rere ológójì ayé aráàlẹ̀
0: èyí tí mo ti ẹ̀rí láàárọ̀ yìí inú mi dùn gidigidi ni
1: inú tèmi gan dùn láàárọ̀
0: torí pé ojú yín dán yàtọ̀ láàárọ̀ tó ni ṣẹ́rí bí mo ṣe wọnú kulò ẹ́ mo ní olóyè lẹ́kàn sán nígbà wọ́n ní bàbá wà níbi tí wọ́n ti ń ṣe nǹkan sí gẹ̀ ó sì ṣe bíi pé òtútù náà ń ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ wọ́n bá ní ṣé wọ̀n ní bẹ́mi náà wá nǹkan báyìí o mo ní ẹ sábà ń wá èyí tí ó ṣe dáadáa tó gbóná dáadáa tèmi náà ó fi jó gẹ̀ wọ́n sì gbé kinní ọ̀hún fún mi kódà ibi wọ́n ti mú lọ́wọ́ mo rí pé tọpẹ́ ọmọ bàbá nudus ìwọ náà ó náà gbé nudus ó gbé tì lẹ́gbẹ̀ẹ́ ìránṣẹ́ kinní ọ̀hún mo ní tọ́ ó kọ ọmọ nírun ní ṣe bọ́mọ bàbá nudus ní ẹ̀yìn lẹ́sì ń kó nudus kiri.
1: Nǹkan tí mi fẹ́ sọ níbi tọ́rọ̀ dé yìí ni wípé irọ́ tútù o irọ́ gbóná o wọn rẹ pa mọ́ wa
0: ìgbọ́
1: pàápàá jùlọ láàárọ̀ Sátidé
0: irọ́ tútù ṣé irọ́ tútù wà ni.
1: Irọ́ tútù wà irọ́ gbóná sí wà irú ìtàn sọ ọmọ mi yìí náà ni
0: ṣé tútù ni àgbẹ̀
1: tútù ilé kò tí ì gbóná jù irọ́ gbóná ni táwọn olóṣèlú ń pa fún wa pé ṣé ẹ̀rí pa ti da ẹ́ sì wá jùlọ yìí ni tí wàá jùlọ yìí ó dẹ̀ súnmọ́
0: kábíyèsí
1: ọdún ìrọ̀ gbóná nìyẹn ṣùgbọ́n ọrọ̀ tútù ló bẹ kí èèyàn jókòó ìwé wa ẹ kẹ́nu bẹ fúrúfúrú ẹ kẹ́nu ló tún ṣe nǹkan sáyà ó sì yàn káyéfì bí ọ̀rọ̀ àwọn aráàlú mẹ́rà dábì yìí kò dábà yìí
0: kò dábà
1: yìí kò dábà yìí
0: ẹdẹ ẹlọ lónìí
1: mo tóni ti yín mo lọlé o
0: kábíyèsí ọlọ ẹ ṣèdè láàárọ yìí àwọn èèyàn ó ti mọ̀ wípé olóyè èjìnà sílé ẹ bá ń tún sọ.
1: Ìjẹ̀sà ní mi rí.
0: ìjẹsà ní mèrè.
1: Bẹ́ẹ̀ni ọmọ ọmọlé ní mímì ìdí ọ̀dà fowó sí ju ilé ìwé ọba mi.
0: Kábíyèsí ọlọ́.
1: Ẹ kú ojúmọ́ ọtọ́kùn. Ẹ kú ojúmọ́ ẹ̀yìn aráalé. Àjèrè bí.
0: Àjèrè o.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ọwọ́ ẹ̀rọ láti máa ń wọlé sínú ètò yìí. Torí òpin hó rúru, káwàá rúru. Nàìjíríà ń hó lọ́wọ́ o. Tẹ́yìn bá lọ ní pé bó ṣe ń hu iná yẹn fẹ́ hó tẹ̀lé bẹ́ẹ̀ nǹkan ṣe yan.
0: Kábíyèsí
1: ọlọ́. Wàhálà èèyàn nǹkan ṣe Nàìjíríà yìí.
0: Èèyàn ní nǹkan ó ṣe.
1: Bẹ́ẹ̀ni, Nàìjíríà yìí.
0: Nàìjíríà ó yìí.
1: Nǹkan ṣe Nàìjíríà lóòótọ́, ṣùgbọ́n nǹkan tó ń ṣe Nàìjíríà náà, bí ilé ti ṣẹlẹ̀ rí, Nàìjíríà yìí, lágbára Nàìjíríà yìí eléyìí náà, èèyàn ní kéèyàn fún ẹ lọ́pọ̀lọpọ̀ kéwọn náà rí pé òun yè bí Nàìjíríà ṣe máa yè.
0: Abèsè Olódùmarè. Tọ́ èèyàn ò ní wípé béèyàn bá lọ gbé àjàgà Nàìjíríà sórí.
1: Orí apá o.
0: Abèsè
1: Ọlọ́run.
0: Orí apá. Ọlọ́run nìkan ló ní àjàgà òun ọrùn ẹrù òun sì fò ẹ́ tí Nàìjíríà ò
1: fẹ́. Okòrin sápá.
0: Nàìjíríà fẹ́.
1: Okòrin sápá.
0: Tọ́ ẹ̀yin alára wa ẹ̀kọ́ òjúmọ́ lẹ́ẹ̀kan sí ọjà ẹ. A ní ká dára wa láyaraya ni ò ká múnú ara wa dùn. Oní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. Àtàǹfomí ló lọ náà ni ìgbòho lábẹ̀rẹ̀ January. Kẹrẹkẹrẹkẹrẹ. Oṣù kẹjọ òun ló tún ti tẹnu
1: gbogbo. Èyí ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
0: Ẹyọ.
1: Lẹ́yìn ọjọ́ méjì ṣàkóso báyìí. Ládoṣù bàbàbà sẹ̀tọ́bà wọlé.
0: Abíyèsí Olódùmarè.
1: Nínú ìwé tìrú ẹ̀ láti mọ́ bàbàbà oṣù tó parí nìyẹn. Kọ́nà ń yá arọ pin ẹ̀ lókù.
0: A ti mọ rí àwọn èèyàn tí wọ́n ti mọ kó chicken kiri.
1: Kọ́lọ́njẹ orí bẹ́ẹ̀.
0: Ní ìpalẹ̀mọ́
1: fún ọdún. Kọ́lọ́njẹ orí
0: bẹ́ẹ̀. Ṣé ẹ rí ọdún yìí?
1: Ọdún tó lọ ní agbára.
0: Tí mò ń bọ̀ ní January. Wọ́n fún owó ta. Tẹ́yìn o, ẹ̀yin ò mọ ní.
1: Ṣé rí ọ̀tọ̀ ni wọ́n fẹ́ fọwọ́ ta. Ọ̀tọ̀ ni wọ́n fẹ́ ha owó lọ́jọ́ election. Ìdìbò kó o ṣe bẹ̀ ọ ní kankan ṣe pẹ̀lú bí December ń bọ̀. Kódà wọn ẹ ṣàǹdí sóró.
0: Ẹ̀yìn ètí rí ni.
1: Wọ́n ní kẹ fa December Christmas yẹn kẹ fà sẹ́yìn wọ January.
0: Èmi rí nǹkan kan
1: o.
0: Ṣé ẹ mọ̀ wípé ìgò tèmi tèmi gbé sójú ẹni tìjọba ọ̀run tí tèmi o inú ọ̀run kẹje láti lọ gbé tèmi wá títí yín ọ̀run àwọn
1: ọ̀run kìíní
0: ìta ọ̀run ni
1: ẹnu géètì ọ̀run ni
0: tèmi tinú ọ̀run ẹni kélé mẹrin
1: ni
0: tẹ́rí nígbà ọdún kérésìmesì ẹ lọ fọkàn balẹ̀ tẹ́rí wọn ò ní kí gbogbo yín ní Nàìjíríà ẹnì kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan kẹ̀rọ àmọ́ gbé ráìsì àpò kọ̀ọ̀kan àti chicken àfàwọn kan chicken àfàwọn kan tọ́kì.
1: Ọ̀rọ̀ tẹ sọ yìí mi ò bá gbà á gbọ́. Iyẹn kankan péré mo fi máa kọ
0: tìkìtìkì. Ẹ jẹ́ gbàgbọ́ wòlíì ní sọ̀rọ̀.
1: Ẹ gbọ́ tèmi sẹ́. Iyẹn kankan péré tẹ ẹ fi kún.
0: Ẹyọ.
1: Ló jẹ́ kí n kọ̀ sí lọ́wọ́ tìkìtìkì.
0: Ọ̀ya ìṣàwò.
1: Kí ni ò níbẹ̀ lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀ tẹ ẹ fi sí yẹn.
0: Ọ̀n
1: ló jẹ́ kí n gbà pé gògó ni. Ẹ lọ fọkàn balẹ̀ kan lágbọ́lọ́jọ́ sí. Tó di pé àyàwó lókè bá tọ́kàn balẹ̀ mọ́ rárá Nàìjíríà.
0: Ẹ lọ fọkàn balẹ̀ tẹ̀mí.
1: Ẹ
0: rí i pé inú ọ̀run keje mo ni mo ti lọ mú wa.
1: Àwọn pítọ̀nà tí mo jẹ bá. Bóyá kẹ san gan ni tí ẹ lọ tún ju kéje lọ. Ó dẹ̀ ló dá pọn ọ̀yọ́ ilé tó bá di àbá máa má ṣe o. A ṣe tó ń da pọn.
0: Ṣúgà ti já
1: lọ. Ìjọba Nàìjíríà dé wá ilé rẹ.
0: Tọ́ ẹ̀mí sàmọ̀ wípé ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí ọ̀rọ̀ táwa ń sọ yìí bá a ṣe fẹ́ kí Nàìjíríà ò rí ni o. Ṣé kí n mọ́ wàá tàn yín ọwọ́ tèmi ló wà ọwọ́ tìyín gan ló wà. Ṣé rí ìdìbò tí ń bọ̀ ní 2027 yìí. Bẹ́ẹ̀ bá tún lọ ṣe ní ìdìbò ṣe bẹ̀. Bí è pé a kàn ń tanra wá jẹ ni. À ń sọ fúnra wa wípé ṣe mọ̀ wípé olórin kan kọrin. Ó ní ìyá yìí tó ìyá yìí tó ìyá yìí tó Jésù kò bá mi lára mu. Ẹ ń bá tún wá ń dìbò ṣe bẹ̀. Bí pé òun sọ wípé ìyá yìí kì
1: í. Ìyàwó tí ì tó. Ìyàwó tí ì tó.
0: Ó sẹ́kù.
1: Ìyàwó ọ̀ lára mu ìyàwó tí ì tó. Ọlọ́run jẹ́ ìyàwó jẹ wá.
0: Àmì Ọlọ́run.
1: Bàbá.
0: Ẹyọ.
1: Àkókò òṣèlú ti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ fún àwọn gómìnà.
0: Ẹyọ.
1: Àti ilé aṣòfin. Láti ìní ìlọ́ba ayé INEC àforúkọ wọn léde. Ìwọ ló máa díje lórúkọ ẹgbẹ́. Ìwọ ló máa díje lórúkọ ẹgbẹ́. Ìyẹn ni pé òṣèlú ti gbìnà yá.
0: Ó ti gbìnà yá.
1: Tọ́. Ní ìjọ tí ó dẹ̀ dípò bẹ̀rẹ̀ gangan.
0: Ẹyọ.
1: Àwọn olùdíje fún ipò ààrẹ. Àwọn kan sáré kan ara wọn lẹ́sẹ̀. Pẹ̀lú ohun. tore be lati gba yin titi de ni o
0: eyo
1: ohun ta ohun pada ohun ta ohun pada ni titi di aro ye nkan ti po ta ma so laro ye
0: to oloye le kan so ni
1: baba
0: oro benle bi ko ashi kan lo ro to ni eyan omo nigeria e wa nkan fidile o e fidile nkan tori pe gudugbe oro yo bole lo ro to ni e ku ti mo wa pe awa e so lo se lo a si ni gatan ama ama so nkan kan fun wa o wi pe se ri lodo ti wa eyin te n bi wa le re se bi nitori igbagbo te ni ati ife te ni si wa na ni te si mo wi pe awo ni si yin lona e wa n bi wa le re pe ni bo gan ni ka e lo e je soro san san en bi wa pe tanike e dibo fun ti tanike e se awa wa so nkan kan fun yin ani awa o ni so pe eni bayi ni ni pato tori pe a fun wa lori ofe re sugbon mo gbe awon oluselo a mo gbe won wa eyin na e wa mo kiyesi ka wa lara ogiri ba ba se nko mo mo wi pe eyin na oloju eme ni yin bi ti oloye le kan san ni e si ni oye teme lati ma fi oye emi digest oro wa eyin na ma gboro lenu awon ta ba nge wa tabi awon asoju won nti won fe se bi won se fe se ona ti won fe gbegba e ma wo ati ma se bo won se bi won ni en ti o da so fun ni se ke ma ton yin atorun e lewo en te ri lana ko so re kan tin se fun yin ko sa anfani kan eyi to mu ba aye o wa de loni o lohun ti de angeli o n fe gbo mo nigeria la
1: tori
0: yin ni o to e mo ke si dada loro to ni ani alejo laarin wa lati inu egbe accord ni ipele oyo en ti asi gbe wa laaro to ni awon gangan ni akowe ipolongo fun egbe oselu accord ti le toko ipinle oyo eyan ni pe alejo ta ni baba n soro nipa egbe oselu accord o ye won tinu ati ode re ti fun ati okan re owo won ni gbogbo e wa to e ma pese bere yin sile fun won loro to ni tori pe basiko ba ti to awon mo tari awon ibere si won eyi teyin ara ale na si ni e tari e si won e wa mo ye wo pe to se egbe tabi eniyan ti n be ninu egbe oselu ye se won to eni ta n tele o bi won se jenu looro to ni na e ti mo wipe baba ti n soro oselu a n soro nigeria na ni e ri pe lori eto ye lati n so wipe e dakun o eyin oro subsidy iranwo ori epo robi lorilede nigeria iyan owo iranwo subsidy nu o awon omo nigeria nigba ti ijoba yi de won ni subsidy is gone o si lo be na ba ti se kowe e bi se n lo lawon omo nigeria n so wipe se lilo ti arabi n lo yi eni ta ni arabi subsidy de mi n so o wipe se lilo ti n lo yi
1: ogbeni subsidy
0: se yo da nkan gidi si agbada wa awon kan ni eje o lo oja e o ba lo oni dale iru ko ma lo tefe tefe ni ogbeni subsidy lo ba lo gege bi as oro oloye le kan so ni won ti ba fun lo ko lilo to lo tan epo gbenu oke awon omo nigeria n reti itura a ri wipe o dabi pe ko fe se daadaa to eja fele o nle awo gedegbe eto selu wa n bo bayi lara awon ti won fe gbigba idibo gẹ́gẹ́ bí ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ADC èyàn Alhaji Atiku Abubakar. Nínú ọ̀sẹ̀ yìí mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára kódà lórí ìkànnì amóhùnmáwòrán West Television alẹ́mọ́bẹ̀. Wọ́n ní báwọn bá dé ń tà wọ́n o, àwọn ó dá ọ̀gbẹ́ni tó ti lọ ń padà. Bẹ́ẹ̀ ni àwọn kan ti ń pariwo wípé Ọlọ́run mọ̀ ṣé o, adúpẹ́ o, adúpẹ́ o. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé Ọlọ́run mọ̀ jà rí àpadà sí ibú. Ẹni tó ti lọ, ó ti lọ fáínálì o, kó mọ̀ tún wá mọ́ o, ká mọ̀ rí ilẹ̀ yìí o. Tọ́ bàbá débẹ̀ àmọ̀ tanná wá ìdí rẹ̀, ṣé kó wà ní àbí kó máa lọ bó ti ṣe lọ gbére hùn. Èyàn dúó báhùn. Wọ́n tún wá fi kún ọ̀rọ̀ wọn, èyàn Alhaji Atiku Abubakar ni o. Wọ́n ní tẹ̀rí àwọn ẹnubodè èyí tí ń bẹ ní gúúsù orílẹ̀-èdè yìí, àwọn ó ṣí gbogbo ẹlẹ̀, oúnjẹ ó sì mọ wọlé dáadáa. Ẹ̀wọ́n ní kékeré bí ó mọ pa àwọn ọmọ Nàìjíríà náà, àwọn ò ráyè gbogbo kákéyàn wọn fi ebi pa àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní kìí kó ṣe pé bí ń pa wọn, àmọ́ bó làwọn kan ṣe máa fi ebi pa àwọn èèyàn. Wọ́n láwọn ó sí lẹ́yìn táwọn o. Làwọn kan ní ọ̀rọ̀ òṣèlú ni. Àwọn kan ní Atiku wo bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe bí ó ṣe ṣẹnu o. Tọ́ bàbá débẹ̀ àmọ̀ tanná wá ìdí ilé òun náà. Àmọ́ ẹjẹ́ ń ṣe báyìí, ẹja ṣẹ̀mìmù ká ṣe ní àlàfibọ̀. Bàbá padà dé ká gbé àlejò wa wọlé lóòrọ̀ tòní. Ẹ mọ̀ yìí kò ń bẹ́ o. Ẹ̀lẹ́ ń bẹ̀rù, ẹ̀kú kalẹ̀.

0: ẹja tún mọ̀ kì í kù kalẹ̀ lẹ́ẹ̀kan sí ọjà ẹ gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ ti mọ̀ wípé ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká ba bẹ́ẹ̀ òun náà ni ìyè ọmọlúàbí a ní bàbá ti padà dé lẹ́yìn ta lọ rèé ṣẹ́ mímu a ó gbé àlejò wa wọlé ayò àlejò wa ti wà nínú kulù pẹ̀lú wa lóòrọ̀ tòní o bí n bá sì ń sọ̀rọ̀ nípa àlejò wa lóòrọ̀ tòní ẹyìn wọn èé tún ṣe àlejò torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti wà lórí ìkànnì yìí láti wá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ẹni tó sì ń bẹnu kulu lóòrọ̀ tòní bá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ àkọọ̀dù mo fẹ́ kí wá nǹkan fìdílé dáadáa ni o torí pé a sì ojú òpó lẹ̀ lóòrọ̀ tòní ẹ̀yà ara ilé ẹ ti ìbéèrè sí wọn wọ́n wá sọ̀rọ̀ nípa àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni ẹni tá a sì ń sọ yìí àwọn ni akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ àkọọ̀dù àti nílé o àti lóko o ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ àkọọ̀dù ó yé wọn dáadáa ti fún tẹ̀dọ́ rẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọ́n mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ bá rí tí àkọọ̀dù pé síbì kan wọ́n ń bẹ̀ kò síbi tí ẹgbẹ́ àkọọ̀dù ń lọ tí wọ́n sì ń bẹ̀ ta lẹni tí mò ń sọ yìí àwọn náà ni comrade idris oríyọmí badru óyá ẹ bá ń kí àwọn aráalé.
1: Ẹ káàárọ̀ gbogbo lé àkíyìn gbogbo ibi tí ojúmọ́ ti mọ́ wá a kú iṣẹ́ tèmi olóòpin wa lérè o mo dẹ̀ kí àwọn olóòtú wa ó ti ń di gbogbo ìgbà àti di ó ti di mọ́díkì so inú mi dùn láti wà ní ìbàyẹn pẹ̀lú yín ẹ ṣe gan.
0: Tọ́ ẹ ṣeun o ọ̀gá wa nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù bí n bá sọ pé ọ̀gá wa ọ̀rọ̀ àkọọ̀dù òye yín dáadáa ẹ sì jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ẹ wà lára àwọn tí ń tukọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Tọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí mo fẹ́nu mi sọ ni ẹ jẹ́ káwọn èèyàn mọ ipò tẹ́ ẹ dì mú nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù.
1: Orúkọ mi ni Badru Idris Oríyọmí tí mo jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Pẹ̀lú àṣẹ Ọlọ́run.
0: Ẹ̀yin ni akọ̀wé ìpolongo.
1: Èmi ni akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Tọ́ ẹ já bẹ̀rẹ̀ báyìí ìpínlẹ̀ Ọ̀sun ni mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ níbi ìjẹ́ẹ̀ẹ́dógún báyìí ìdìbò ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀sun. Mo sì rí pé ẹ̀yin náà wà ń bẹ̀.
1: Pẹ̀lú àṣẹ Ọlọ́run.
0: Tọ́ kí lẹ fẹ́ bá wa sọ nípa ìdìbò ìpínlẹ̀ Ọ̀sun.
1: Mo fẹ́ kọ́kọ́ kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀sun kú oríire. Wọ́n sì kú akínkanjú ṣíṣe. Torí n tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun ó jẹ́ kí gbogbo aráàlú mọ̀ pé agbára àti àṣẹ ó di wì lọ́dọ̀ àwọn aráàlú. Torí a wà ń bẹ̀ kì í ṣe pé wọ́n narrate story fún wa. A rí intimidation ìdókùkù mọ́yàn. A rí ìfowóọlá gbanilójú. Ṣùgbọ́n aráàlú sọ pé ṣe ìjọba lélékè tẹ́wa lọ́rùn a gbádùn rẹ̀ fọdún mẹ́rin a tún fẹ́ gbádùn rẹ̀ sí. Ìyẹn wá ń jẹ́ kó yọ pé lẹ́yìn ìgbà tí a dìbò tán ìsọ̀rọ̀ òṣèlú ìtakùrọ̀sọ ìfọ̀rọ̀jíròrò nípa òṣèlú ó ti yàtọ̀. Lẹ́nu ìjẹ́ ẹ̀dógún síbi tá a wá mú ń sọ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyin tọ́ ọ̀ bá ti sẹgbẹ́ kínní tọ́ ọ̀ bá ti sẹgbẹ́ kejì o ò lè dìbò kọ́ wọlé ni làwọn èèyàn ń sọ. Láti jẹ́ ẹ̀dógún síbi tá a wá yóò ti di pé kò sí pé ẹgbẹ́ kékeré ò lè wọlé mọ́ o ti wá di pé jẹ́ èèyàn dáadáa jẹ́ ọmọlúàbí tá yóò lè tọ́ka sí pé èèyàn gidi ni ọ́. Kódà kó o lọ sí inú ẹgbẹ́ olómi wọ́n bọ̀ débẹ̀ torí pé ìwà rere ilẹ̀ sí ènìyàn. In tó ṣẹlẹ̀ lọ́sùn nìyẹn. Wọ́n wò pé kí o Adeleke àkọ́kọ́ ṣe rí àwọn aráàlú àbèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ àwọn ìjọba wa o. Kì í ṣe pé a ní ká gbé bílíọ̀nù kan wá o. Bọ ẹ fún wa lómi tó dáa ẹ fún wa níná e fun wa lona e ba wa to school wa si eto eko wa ko mu yan kawon ise wa ri se se kan de gba salary to da awon to feyin ti ke toju won arugbo wa kan mo dago in ta won ara lu nbere fun basic necessity ke invention ke rile gidije ke rile gbe gidigbe ti eni ijoba to ba fe debe to ba fe mo pe won fe je kara lu kan mo nife ohun ogbodo lawon nkan yen ko mu lokun kodun ohun ni adeleke mu lokun kodun adeleke wa focus ko eyin ara ilu eyin le dibo yan mi o eyin na ni mo gbodo wa responsible to in lo je ki awon lo ko ah iwo na ti gba wa ngbojo o le ka pe on ka gbon gberun ile ko support re awon gomina tan ko wa senators oruna fi kuro nbe njo na iboku ati won kabode ku bi abi 200 polling unit in la reti pe adeleke pe ku orire tori ara ilu gan duro pe awa ila nebo lo se yi e pa ni o e se gidi kan ni awon duro ti bo awon olohun wa to ke wa de pe social media oran wa lowo gan nbi ta about those li wa de ni pele ni Nigeria bayi tori laye jon enikan le wa ninu igbo kan ni side bi bayi ti won lo kura won jo sibe kan mo teka abi kan mo gbe nkan bo kan so pe ya o e bol balo to ni de gine bo la di poly unit that thing can 1 2 3 ta se ko kale ni gbogbo poly unit je ti snap re ta tin send to je pe result of what the poly unit yen I need to gbodo upload the different result because at the resource of information pe from primary source ta wa lori loju feed bayi ila mi yen ti ri o je ki awon eyan monitor pe ah bo se upload ta tin calculate o kaluku tin calculate je pe a egun ko se nkan kan mo itore la so pe to ba lo fe hale abo fe se wa kan ti oda o mo ro pe enikan le wa nu koro yara re to n se video mi o to n camera mi o to n gbegini so je ki eru mo ba won to fe sise la bi gan o je ki eto are to ibudibo yen ko lo ni irowo re se ta won ara lu se believe pe adeleke o to lati wole pada
0: to e seun comrade Idris Badru Oriyomi. Hey, mo fe bere kan lowo yin tori pe leyin igba ti Adeleke to jawe olubori tan ni ipinle Osun egbe oselu Accord won pariwo kiri wi pe se ti ri egbe awa gan legbe ti awon ilu nfe baye o won lo wa je nfe bere ni ipinle Osun eyin Accord MVT ipinle Osun se akawe se egbe ni won dibo fun ni ipinle Osun ni abi Adeleke
1: se ri amazon kan pe man so to de pe gugu awon aru na lo mo pe eyan legbe egbe le eyan bi eyan pupo ton ba ko nu egbe nla egbe la yo si daworo be eyan to ba po ton ba wo nu egbe giri egbe kekere o si legbe nla now ta ba so pe a le yo pe egbe ka yo kuro nu a si ori ta si losun a si le yo ti owo Adeleke governor Adeleke na a le yo won ko nbe in ta fa je ka wo leleyi nigbati wahala de ninu PDP governor Adimola Adeleke won ni options won ni opolopo egbe popo won aju won tan le mu won fa lo bo gege bi ilana egbe oselu Accord gege bi in ti o wa lokan governor Adimola Adeleke gbọn fe se egbe Accord je pe te egbe emekunu ta so pe ke awon araalu kan mo so pe awa na le so pe awa la se bayi awa la se bayi ke se pe egbe pe owo na fi se gbogbo nkan so gege bi nkan ti governor Adeleke na lokan pe an na ni fi araalu egbe wo lo le fun mi lanfani lati le se daada fun araalu at egbe wo ni because taba ni ka wo egbe strategically egbe Accord na o dun juwe lori ballot eyin iya re ba mi to rara ilu Adeleke tan believe nu awon masses grassroots ni strength governor Adimola Adeleke eh ni ja ti mo pariwo ju eyin iya re ba mi o e ba de bi ti da ti te ka o e ma gwa lo si waju o egbe asedu de okan kan loke oni o wa lara consideration pelu ideologies party taba wa ri personality candidate to ba match pelu ideologies party taba da papo inu de ki candidate ki party sa se yori inu egbe ategbe o ati candidate o medeji la ko papo because lies the party ko si independent candidate o
0: to bo ti fa ile on yoba hun ibere kan to kure ti mo fe bere ni party idibo ipinle osun e ma boyo loye ile kan tan ni na ni ibere ti won fe bere labala be ibere kan to kure ni ipinle osun leyin idibo ajo awuye wuye pe ah awon eyan dibo won se be won pin owo okuri dibo ti e to de oni ati ri awon egbe kan to je wi pe won ha owo fa awon eyan koda tepe tepe ni pe nta fun oye o to ba ti se nta ni o se bye bye ni o ri koda won tun gbe awon omo won se pe awa ti benu atelu nibi leyin dibo awa n pada agbo wi pe awa nikan ko la pin owo awon egbe oselu accord na won pin owo fa awon eyan o si mo pe baba n soro nipa egbe accord yato city ipinle oyo toju e ti to gan ti ti ipinle osun gan oju yen to daada ore mo mo pe be to n se ti won ti n pale mo eyin na ojina sosogbo elo leyin na pin fa awon eyan titi yoo pon abi
1: ejo ti mo ko lo ti mo ko wa to program yin
0: eyo
1: mo so wi pe in ti a tin ri bo tele ninu egbe oselu ko kan ni pe agbe esu meji kale ninu esu mejeji o asamu lesa devil esu wo lo kere junu mejeji lo bi je pe awon araalu won ti ri pe egbe kini egbe keji ko si n to wule wule nife wa na tele bamba dibo tan leyin odun merin won to ti lonu e mo wo towo yin wa asamu kan na mejeji bojo tolorun ba ti gbangeli kan jade won gbowo lowo esu won ise dangeli
0: ta le su ta dangeli
1: ni yo ipele osun awa wa nbe
0: ta le su ta dangeli
1: apc le ipele osun le su
0: ah
1: tori awa wa nbe
2: eyin le so be
1: o mo e bi agbenu se gbeni mi mo wa lori vidi ni e je fun yin ni ma put them to context
0: eyin le so pe su ni won
1: ah ni obokun
0: eyin o
1: tori local government meta ni mo cover irepo orolu ati
2: irepo lo
1: so lo ko if fellow do something like that kabati wonu ka to de orolu orolu ka to de orolu so there's one local government nibe ka to orolu leyin ba yela lo si obokun so obokun ya ward 1 unit 7 won ni ki ya yen pe kan lo dibo ki won mo ru awa ta yen jenta wa awa kan na akan sa akan observe won ni ki mama pe 50,000 lo dibo e pe gba 50,000 ama lawon ofe àwọn odìbò bi tọ́ka àwọn ẹbẹ ni nígbà wọn pàṣẹ èdè màmá yẹn màmá ọgbà wọn wá tó ní gbèké ẹ ti ọkọ gba owó ná
0: èló lẹni wọn fún
1: màmá 50,000 ọfẹ fún màmá yẹn
2: lójú yín
1: lójú mi wọn ní màmá ẹgbọ owó ẹ lọ dìbò màmá ní àní ìfẹsẹ nígbà tí pressure yẹn pọ màmá pé civil defence wà ń bẹ pé ọkọ ìyá mi wà ń bíbà jọwọ sọ orí ní tó wà lókè gangan ọwọ mi rẹ bá ń tẹ bẹ torí pé kíni aráàlú ti gbọ pé ẹẹkan lè sọ fún wa pé láti bí ọdún mẹ́ta àbọ̀tẹ́ ti wà nbẹ̀ ẹ rántí pé yà ń jẹ wá nù lù ẹ rántí 50,000 yẹn 20,000 yẹn dàbí ẹgbẹ́ káfí ẹ káfí ẹ pẹ́ntẹ́ ẹ̀bùtẹ́ ẹ̀ bá fẹ́ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ká pẹ́fẹ́ dọ́gbọ́n náà ni láti ìbàdẹ́ ti wọ bẹ́ẹ̀ pẹ́ntẹ́ bá ní 20,000 yẹn lójú gbogbo ìgbà pé oṣooṣù ó mọ̀ pé léyìí ó constant ó ń fún wa bó wá di bí ókú bí ọjọ́ bò àbí bó kú oṣù kan àbí oṣù oṣù mẹ́fà ẹ wá ní tẹ̀ ń lọ sí àwọn project bẹ́ẹ̀ ṣe rí owó tẹ̀ donate for that rí ẹ̀ ń lọ ṣe gbogbo rẹ̀ aráàlú náà gbọ́gẹ ẹkún wá fẹ́ ṣe business ni ẹ fẹ́ nájà ni ṣùgbọ́n níbi tá a bá dé yọ àti mọ̀ bí tá a fẹ́ tajà wá sí so jẹ́ kí ìgbà tí wọ́n ń gbowó ń dé gbogbo social media gbé apc náwó lọ́sùn wọn kówó kalẹ̀ gan.
0: Ẹ ti dáhùn
1: béèrè. Àwo kówó kalẹ̀
2: ìfẹ́ bá wọn dáhùn.
1: Ẹtikẹ́ẹ̀tì.
2: Ẹ ní social media gbé ní ìṣọ̀pá náà dé ní ìṣọ̀pá náà gbé wípé èyí náà náwó.
1: Ẹ jọ ẹ kán mọ evidence wa àwọn sọ ti torí kátà wà wà bẹ taari ni.
0: Ẹyin ò náwó
1: báyìí. Àwo ò náwó.
2: Evidence tèmi ni Punch newspaper.
1: Punch newspaper.
2: Bẹ́ẹ̀ ni wọ́n ní pé APC náwó according to Punch. Wọ́n dẹ̀ pé ẹ̀yin náà wọ́n lè náwó.
1: Ẹ jọ kí ni ó sàn sọ nǹkan tí a náwó yẹn lórí.
2: Wọ́n lọ́jọ́ ìbò.
1: Lọ́jọ́ ìbò.
2: Wọ́n lẹ̀ ń kó fáwọn èèyàn bóyá ìtẹ̀ka fún wa.
1: Kò sí ní tó jọ. Tọ́lábàtọ̀ because ẹ.
2: No kì í ṣọ̀rọ̀ owó ẹjẹ̀ntì
1: o. Ẹ ìtàn yẹn
2: ni ọ̀tọ̀ nìyẹn.
1: Ẹ lè bá ìtàn wà ń sọ fún wa ni pé ìtàn wà tójú tèmi tó tèmi rí
0: Doro tesiwaju lenu alejo wa latinu ebe oselu akodu e ma yi ko nbe o en lembe o e ko kale

0: tọ́ bóyá o a ti dé bá a ti ṣe kọ̀wé rẹ̀ àlejò wa náà ṣì ń bẹ pẹ̀lú wa bá a ti ṣe kọ̀wé rẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun òun la wà a fẹ́ mọ̀ gbéra bọ̀ wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí níbi tọ́rọ̀ wà gangan àmọ́ olóyè lẹ́kàn sọ ní
1: aba
0: o dàbí pẹ ní ìbéèrè kan
1: mo fẹ́ ra dòdò kiri ká tó ma bàbá dání ẹjọ́
0: okay ẹ sáré ra ẹ sáré ra
1: wọ́n ní pé ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé kìí ṣe pé Démọ́lá fúnra rẹ̀ ló wọlé wọ́n ní pé ó ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú òkè bí nǹkan láyè fi gbà kó wọlé nìyẹn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́
2: àkọ́kọ́ kò dájú pé gọ́ọ̀mù náà ti jáde wá pàwọn ò ní power agreement kankan pẹ̀lú president Bola Ahmed Tinubu torí tá a bá ń sọ
1: yẹn ni pé kó wá sí APC ó lòun bá wọn sọ yẹn
2: èèyàn apart pé kí n pé there is no clear cut figure nǹkan báyìí o ṣe báyìí fún wa o ká dẹ̀ jẹ́ kó wọlé o ohun tí gọ́ọ̀mù náà sọ ni pé kí bàbá kan ṣe kan play bàbá rò bí bàbá gbogbo wa ẹ̀mọ́mọ́ ẹnìkan kan lọ́wọ́ lẹ̀ ẹ̀ jẹ́ ká lọ sí fídì káàdẹ̀ kó nǹkan tá a gbé lọ́wọ́ ká kó síwájú àwọn aráàlú pé ẹ̀yin aráàlú o àwa ẹ̀mí igun kìíní igun kẹta adé o èyí tó bá wù yínú rẹ̀ mu ní tí gọ́ọ̀mù Adémọ́lá Adélékè tó ń plídì fún nìyẹn náà wọ́n dẹ̀ ṣe náà ẹ̀rí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kó kí ti fi rí ẹ̀dá rí lọ́sùn kò yẹ ká rí tó bá jẹ́ pé agreement kan wà wọ́n freeze àkáǹtì kó tó di bọ́ọ̀lù ọ̀nba wa tọ́ọ̀chì ọkàn bàbá wa kan sọ pé wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ pé ká gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn sójà bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́nítọ̀ tó bá jẹ́ pé nǹkan tó gba agreement wà ni àwọn sẹ́nítọ̀ tó wà bẹ́ẹ̀ kò yẹ kán wá speaker tó àwọn speaker tó yẹ kán wá kò yẹ kán wá governors tó wà níbẹ̀ kò yẹ kán wá níbẹ̀ but aráàlú sọ pé àwọn ṣetán láti fa àyàn kalẹ̀ kò sí agbára kan nítorí pé tó bá jẹ́ pé aráàlú ò máa tà tó yẹ pé àṣekókó wọn ò ní máa wá kán máa fowó bẹ́ẹ̀ wá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rísì láti rí ìgì tó tọ́ ni o president Bola Ahmed Tinubu wọn kàn jókòó sásòrò ọ̀kì náà ni wọn ṣe bẹ́ẹ̀ ni president wọn sì ní gbogbo apparatus lọ́wọ́ wọn kàn lè command pé yá o ẹ declare mi but wọn gbà tó pé wọn mọ̀ pé aráàlú ló lágbára láti dìbò yẹn tán fẹ́ n ló jẹ́ kí Adélékè wọlé wọn yìí ti wọlé nìyẹn ẹ wọn àgbàgbé pé tó jẹ́ kí ọ̀sùn rí ba ni pé off circle election ni kò dàbí tí gbogbo wọn jọ ṣe ní 2027 ṣébi tí sẹ́ńtítọ̀ kan bá ti ń jújà dúró ara rẹ̀ ní constituency rẹ̀ ní ọ̀sán pé òun fẹ́ ráyè mọ́ wá sí state kan ó kálukú òpùpọ̀jú mọ́ wàhálà àti ẹ̀ ni APC lọ́wọ́ lagos state yóò dúró lórí lagos state ibi tó ti ń kóná mọ́ náà nìdí tí gbogbo wa náà lọ́yọ̀ sí àwọn náà mọ́ jàdú pé káwa náà wọlé tiwa so ó yàtọ̀ síra wọn nítorí constitution wà lọ́sùn ni pé ọwọ́ wọn dilẹ̀ ọlọ́wọ́ tó dẹ̀rẹ́ rẹ̀ nígbà tí a ti parí tán aago mọ́kànlá aago méjìlá alẹ́ wọ́n sá kúrò lọ́sùn torí ẹ̀kọ́ ojú mú wọn.
0: tọ́ a ti fẹ́lẹ́ ń yọba àwọn ó yá nígbà ẹ ti ra dòdò kiri tán ẹja máa bọ̀ wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ adé ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí alūkkóró fún ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bìyín lè rí báyìí ná torí pé ibi tí mo fẹ́ lọ nísàn-án lọ́dọ̀ adíje dupò ẹgbẹ́ yín gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ Alhaji Oriyomi Hamsat ẹ̀yin gan-an fúnra yín kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Alhaji Oriyomi Hamsat kí lè sọ pa wọn.
2: àkọ́kọ́ ná Oriyomi Hamsat jẹ́ nìkan tí kò sí nǹkan mo fẹ́ sọ pa Oriyomi Hamsat báyìí tí àwọn ará ilé ò tí mọ̀ nípa pé ó súnmọ́ wọn bí Oriyomi bá dé ìbàyín sí yìí tán bá lé Oriyomi ná 100 million gbogbo yẹn sọ pé níbo ló ti fẹ́ rówó ọ̀hún ìrọ̀ ni dáre torí ẹ mọ̀ pé wọn ò fowó ròyìn Oriyomi Hamsat ìtàfihàn yẹn ni pé ọ̀rẹ́ mẹ̀kúnù ọkọ̀ òpó bàbá ọmọ kéékèèké a ti jàǹgbára fún àwọn èèyàn ìtàfihàn ròyìn Oriyomi nù. Now tábọ́ wa ń sọ pé kí o èmi ọ̀ ni personal level leader mi ni wọn ẹni tó bá sì da tí èèyàn bá ti sọ pé màtí tọ́ka sí pé ẹni yí dáadáa ni èèyàn ti sọ pé bàbá mi ni a rí àwòkọ́ sì gidi lára wọn torí àwọn dàbí bá to je pe ru awa yi a gbodo se nkan yato si nkan tan gbe lowo tori awo mo gbe nje ti oga wa ba gbo nkan ti o sele yi oju wo na firi now ta ba ni ka wa wo pe ki o iru eyan wo gangan le mo ri oyin mo ala anu pon bele and dem mo so won kan pe keyan ni anu eyan ko kin se weakness inu joba that is empathy is not weakness o gangan ni opakutele ijoba rere
0: to eshon comrade ibere mo fe bin le re ki se tutun mo bayi gbogbo awon eyan na won ti mo wi pe alaji ori yomi awon na ti yo si bombo ninu egbe oselu accord lati dije dupo gege bi gomina ni ipinle oyo awon kan wa so lotun won so lo se won ni gbogbo nkan teyan ba fe se laye o ni ipele ipele teyan se nbere nkan laye ara won kan nigba won fe bere irin ajo oselu won koko bere lati bi alaga ijoba ipile ngbe ositun ya ngbe de on ye won daada won tun sun si waju pe awon fe lo ma soju o boya bi rep boya bi senator ngbe to aya kere kere won tun bo si ti ipo gomina to won ni jijade ti alaji o jade gomina gangan won lo awon kan ni bawo na fe lo je ti on be ni teyan ba fe sin lu o koko bere lati awon pele kan na teyan o mo wi pe iwo na ti ni connection ma won eyan kilo de eyin gege bi enikan to sun ma won daada ti won se bere lawon bi kan teyan ti le sun ma eyan o si je pe ipo gomina won ti lo bere
2: akoko ko si timetable fun eda kan nipa ki bi alo se boro bere iba ni ko o ti bere in to ba work if eyin ko le work if eyin ambition de yato sira won e keji to se koko be ni pe gbogbo nkan teyan nse local government pata teyan nse ni rep teyan nse senate ori yomi am that is ijopolopo won lo in his own private capacity
0: e sawo
2: mo ma so pe ti won ba so pe ti nkan ba sonu ni pele oyo ba se pe yan ro mo yi abi kini kan abi nikan fowo lagba won loju kan to mo ronu odo olopa won mo ni e mo gbe lo sagidigbo lodo ori yomi to je pe nipa pa n daruko ori yomi gan iwa abaje si mo deku in oro ori yomi yi ko ni gba gbugba o awa ri pe pelu lana dori yomi am dati wa ko possible ko mo lota ni bo awon so pe se ko ye ko lo bere boya awon ti o ti se nkan ti oro ti gba lo nile tori yomi janpan gere iru ene bi o ni ro pe ori yomi nkan gidi to fe se o be asi le ni te pe o lero oburuku lokan o gba duro yin o ba di gomina ko ni saye fun lati mo uwa abaje ohun lo mo ani ru won banba kesi kan wa to je pe o gbaju gbaja to involve arakunrin wa lati barapa ori yomi television time na se ru eni ti o wu abaje ohun ton si ran lo si ewon abi ton dajo ku fun gbogbo awon alajo se re papo san no jogo won ni mo gbe ori yomi iwo lo na ni wa lo si bi ti oda oya iwo na won mo soro baje so ori yomi di se opolopo tasiko campaign ba to tori ta ba ni mo di ba nkan to ti se so da pa an se campaign fun won ni so pe campaign na ma to bere ni September fun ti gomina ati awon to assembly a pada wa so nkan to se logun rere bo on ti awon ara ilu mo pe te ba daruko inu gbogbo candidate da ni ni pele oyo leni mo so quote me anyway ori yomi amzat nikan ni e le daruko re to je pe o make yo so pe yo so dada npa re agbo so dada npa re ke se nze se mo introduce pe eni yi se mo o evident gbogbo mi ta nlo pe eni yi o en ti gbara ilu mo ni tan ba si nroyin re kura kura wa ta sumo gan tan mi ba n soro re mo pe aboga ti awon na ko na din soro re din describe re ada fun wa yi to je pe iya ti ori yomi ba ko so ni kaluku inu of mo ri en tori yomi je mo en bi ta wa ri won tori pe o ma n se awon kan te pe to ba so report ki fe je ki to si mo o si mo so pe olorun oba o ti e ri de ri gbangba yen no ma so at every point in time pe se ri n de ri gbangba yen te bi sadura fun mi e ba n pose e ma lu mo e wa ma lo ti koro mi gangan tan yin o to pe mi ato lo nikan lo han si ke mo fisabira fun mi
0: to eh e se on comrade tori ijoba akoko a fe si oju opo le ka won eyan o le pe wole eh mo fe bi yin le re bere yi bo ti le je pe basiko ba ti to lati ma se ipolongo idibo alaji na won bo lori ikan eh a gbe won wa eh amo eyin gangan bi eni to sumo won daada tori pe eh bi n ba ti ri alaji baye won o si ri yin ni egbe won bo mo wi pe ejo n lo kaakiri ni gomina ipinle oyo lasiko ta wa yi onime ero seyi makinde baba ni kawo lawon bi odun bi melo seyin baba ti ri gomina ari eh alaji oriyomi koda gbogbo bi won tin campaign lasiko ohun won jo n lo kirikiri ni amo ngbo ya orin seyinje orin wa dowe ibi ti mo ti fe fa ibere mi yo re mo ri fonran kan eyi ti gomina ipinle oyo ti won se eh tin lo bi ose melo seyin ipe eh awon ti se tawon o awon si ti se yi ti awon le se awon o si lo bi gomina mo eh ama awon ri awon kankan eh awon eyan won ba ti fe soro eh ti tawon ni won so eh kaka ti won so eyi ti won fe se baba wa ni awo daada ka gbese gbe ara won eh o dabi wi pe eh alaji oriyomi nigba mi na tawon na o ba soro eh won ma soro gomina won si ti jo wa tele ki lo sele laarin gomina ati alaji
2: akoko mo eyin agalaga lo pe odun ta bi siyan odun to ni ye ni odun ta bi se ra wa ko ni ye o bi yan ba jomo nkan se yo free freedom ohun so gbun fe da duro oriyomi amzati 2019 ayi o le so pa awon mo patoko awon to ba je gen z de pe won se emergency lovers of politics te gbon se won o si lu 2023 abi 2024 they like you should look only your won le mo so pe oriyomi o si nkan kan between awon to di oloselu nu badan to di nu opinle oyo to di ni royin parapada won mo pati ori omi amzati ko ni 2019 ay 2023 now ko si da laarin ara won oselu lo de ori omi wa nu egbe oselu akodu governor wa nu apm se ki ori omi mo kere ki governor ni abi ko mo romance governor to governor mo ro pe ah pe yo to pa won ranoga o to fe ko la ge won ni te ko ri omi serious pe era pe suji re na ni o kan fi sinu o kan fi dogo sinu egbe oselu ni that's number 1 so ija osi oselu la jo play tori won sinu egbe oselu kan na
0: nigba ti alaji ori omi tawon na o pe awon fe lo fun gomina ni ipinle oyo ti o si je wipe awon ati gomina ipinle oyo 2 and 4 oni won to si je wipe gomina ipinle oyo awon ti se sa meji tan ki lo de ti alaji ko se wo wipe inu egbe oselu gomina eh tabi labe gomina gan la won ti jade
2: eh oga je nikan to je pe ko won ni e card egbe oselu PDP time na won kan si se pe mo nife eyan mo tele en ti mo believe nu re won se egbe oselu time na and then oruyomi je nikan to je pe ifi araalu ni mo dictate nkan to ba fe se ko wa fe de pe ke yo wa de pe ba baba kan ni o joko sibi kan tan mo pase pe bayi ni o se bayi ni o se
0: e gomina ipinle oyo pase wa ni won ni
2: won se won di godfather lo na re won di godfather e won so ro kankan e won so pe won ni ori omi mo ta sa won pe ke sa won na fe ko dije mo o pe kan focus eni ti an fa kale an to fe de dije ni baba mi egbe eyan kale won ni creativity won ni ogbon atinuda atara ti won lati le ni mantra ti won won eyin lo 1.0 e lo 2.0 oro to wa de o o to ni 3.0 omi to na fe se that means be
0: omi da
2: eh mo wa mo wa mo so pe ke so bo la is oro 3.0 ta ni o ko mo ba 1.0 ta ni be nu ba 2.0 se ijo ti honorable Bimbo Adekanbi tan ba ti duro si ta pe lori oruko temi o atati atati se mo ati mo se bo mi o emi na campaign ah ni dia ti so pa n bu an ta si gomina mo tori gbogbo achievement gomina ina ni mo fi un campaign a lo re bu mbe are gan bi oni nkan to fe bi campaign se bon se ijoba labi ajimobi odun mejo lo pelu governor ajimobi okay gbama ata mo ba ba se in time na lauteki oni ba se strike lack of funding gbogbo e pensioners anje lo gbo pa pa ta la mo nigba to ba fi wa le mo lo achievement governor se makede ta na ni so pe eni bayi mo fe fa kale gbogbo on to ba ye na to fe ka so pa won aso to ba je pe a fe dj pelu bi mbo ade kan bi to ni mantra ati e loto ti o lomi tutu 3.0 ah ni lati mo so 1.0 2.0 mo a mo pe a fe ba yan fa ni to ba lati ko campaign ki honorable bi mbo ade kan bi kan posita kan so nkan tawon na se ri to ba tasiko na lawo ta wa yi o tori a ni nkan ta fe ba mi bi mbo ade kan bi fa tori won ni kankan ta fi n so pe loruko temi o mo fi n campaign so en to en te ba en te furuko re campaign te fa ti vente campaign te gugu e ta floor so na ninu joba yen gugu nkan ti o ye nu joba won yen an na la mo fa jade e mo gbagbe ni 2019 ti governor late governor ajimobi ta fe fa bi mbadi kan bi kale o wa lori clip governor sey makere gan na won so pe

0: iye igba sa keta ajimobi ina fe se time na so na wa nso ohun ina para fun na gbeyan ara pele oyo bi nki bi governor wa is on 2019 tan ni arilabu oni sa keta ajimobi be na ni bi mbo ade kan bi na je sa keta governor seyi makinde
1: eh se bi ti ise rere ba nte ti waju ko si abuku kan be e gbe sori osun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn ò gbìyànjú.
0: Ẹ a sọ pé wọn gbìyànjú wọn gbìyànjú agbára wọn ẹtìkẹ́ẹ̀tì ṣùgbọ́n ẹ̀yìn ò lè ṣe kọjá ibi lágbára ẹ̀ bá mọ. Ẹ yé àwọn èèyàn máa ń bìlì pé inú local government kan ní Ìbàdàn Abọ́yọ̀ state pín wọn. Wọ́n máa ń bìlì pé inú Ìbàdàn nìkan náà ń pè nípìnlẹ̀ Ọ̀yọ́ kan lọ a ní evidence pọ̀ níbà yìí local government chairman ò lè ṣe project 50 million wọ́n wà nínú 33 local government. Title local government o e wa mo pinpoint local government meta kan gbọn na se daada e wa mo fi judge se na ba gba 3 over 33 e jowo percentage wo lo mu yen less than 10% so mo to ba lo exam to gba 10 over 100 so pass ni abo fail
1: e gbe gomina ipinle oyo sori percentage
0: e aba wo sectoral by sector that's the thing infrastructure won se wọ́n gbìyànjú bọ̀ sí bẹ́ẹ̀ ló ṣe káàkiri gbogbo region ṣe ń tọ́ wà ń bàdàn ìlọ́ wà lókè ogun ṣe ń lọ́ wà ń bàràpà ṣe ń lọ́ wà lọ́yọ̀ọ́ that's it a sọ pé wọ́n gbìyànjú bọ̀ ibi tó kù sí ńláwọ́ gbé jáde.
1: Tọ́ ohun tẹ́ ń sọ ni wípé bí Alhaji Orí-Yọmi Amusaati bọ́lá ń bá fún wọn lórí ọ̀fẹ́ tí wọ́n di gómìnà wọ́n sì tún lóhun ribiribi tí wọ́n fẹ́ ṣe ju gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Yọlá àṣọ lọ because tí fáwa tí a wà nù ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2019 tajimobi tán fẹ́ lọ majority of people believe pé ajimobi náà ṣe dáadáa níbi àti kódà àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ followers ajimobi ní táìmù náà wọ́n bìlì pé kò sẹ́lómi tó tún lè gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ kọjá ibi tó wà bọ̀ ńgbà tí onímọ̀ ẹ̀rọ dé àwọn náà gbé kọjá ibi tí ajimobi wà and mọ̀sán kankan ẹ jẹ́ kí a fi sí ọkàn àwọn èèyàn wa pé òṣèlú àti túlù ṣe government and governance kò kí ń ṣe iṣẹ́ ẹnìkan láti ṣe ìtí ẹni tó dólórí gbọ́dọ̀ ni pé kó láfojúsùn tó dáa kó lérò gbàgiri fáwọn aráàlú rẹ̀ kó sì jẹ́ kó lájọ́ jẹ́ alákòyawọ́ tí integrity bá ti wà accountability openness empathy vision and creativity tó bá ti wà lára governor ìtí governor need ni pé assemblage of a capable team ok sí ta bá yàn wọlé ok mo rí commissioner kan tó ti ṣiṣẹ́ dáadáa bóyá wà ní professor bóyá health ni doctor ni ó mọ oyè ìjìnlẹ̀ ọmọọṣẹ́ rẹ̀ dáadáa ó kájú ẹ̀ governor gba ẹni yí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ̀yin lè gbé ètò ìlera wa ẹ lè gbé dókè yọ appoint ẹ pé wọ́n appoint wọn náà dẹ̀rẹ̀ he's just political head as a commissioner he's just political head ministry civil service iná fi ń ràn jọba.
1: Tọ́ comrade ẹ̀sùn torí ìjọba àkókò afẹ́ sí ojú òpólẹ̀ ẹ̀yin aráalé ṣe ti ń múra ìbéèrè yín èyí tẹ́ fẹ́ bi comrade léèrè láàárọ̀ tòní àmọ́ ká tó ṣe ojú òpólẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn ń sọ wípé irú kí la tó a rí yìí o àti rí ẹni tí ẹgbẹ́ òṣèlú Accord tẹ́ fẹ́ fi ṣe igbákejì gómìnà wá jẹ́ obìnrin kí lẹ ròyìn bẹ́ẹ̀.
0: Wọ́n òṣèlú gbogbo nǹkan strategy ló ṣèlú.
1: Ṣé strategy ni?
0: That's it because àwa bìlì pé àwọn obìnrin wa kankan mọ̀ máa lùlù tẹ̀lé wa lẹ́yìn kí àwọn gbé máìkì fún wọn kankan mọ̀ kọrin fún wa ní rally ground àfẹ́jẹ́ kan náà di ipò tó ní kí mi mú àfẹ́jẹ́ kan pé pẹ̀lú Ọ̀yọ́ wọ́n ṣe Logun state yá wọ́n ti ní deputy governor tó yóbìnrin iná wọ́n sì ní dísìn wọ́n ṣe ní Lagos state other states ń ṣe kò ṣẹlẹ̀ ń pẹ̀lú Ọ̀yọ́ àwọn ògbé kí o and then gẹ́gẹ́ bí Orí-Yọmi ayé believe gbogbo ayé mọ̀ pé obìnrin ni àwọn alátìlẹyìn tó pọ̀jù fún Orí-Yọmi Amusaati kí náà wàá ló fi le tó jẹ́ kọ́mọ̀ pé kí o mo nífẹ̀ẹ́ yín lọ́kàn gẹ́gẹ́ yẹn ìyá mi o ẹ̀yin àbúrò mi o ẹ̀yin ẹ̀gbọ́n mi o òun láti fa ìkanlára pé ẹ mọ̀ ọ́n bọ̀ nígbà tó wà lọ mú wọ́n hàn lọ mú ọ̀dọ̀ bíi tiwọn wọ́n ò pé ta ló lè lẹ́gbẹ́ tí n bá fẹ́ mọ ṣẹṣẹ gbé díẹ̀díẹ̀ tí ó dà bíi bí ìyá tí ó lọ pé báyìí la ṣe so àwa lò wípé àsìkò ti tó láti jẹ́ kí àwọn obìnrin wa.

sípò pé ẹ̀sùn sọ̀hún ẹ̀sùn síbi ìjọba ní ojú ọ̀nà gbàbí. Láti dúpẹ́ lọ́wọ́ ìjọba náà tán bá wọn ṣe ètò ìnájà tuntun mi. Láti tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí náà fáwọn olùrànlọ́wọ́ tán dìde lórí ọjà ọ̀ranyàn náà. Bóyá ní fẹ́ nìkankan tẹ̀fẹ́ bá wa sọ nípa ọjà yín. Tàbá àti ẹ̀ dárúkọ ọjà yín lórí ètò. Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa 08104231643. Lágbára Ọlọ́run mo máa ń sọ pé mi ò fi ẹnìkọ̀ọ̀kan wá sínú ìbànújẹ́, mi sì ní bà yín nínú ìbànújẹ́. Ìṣọ́lá Adékúnlé lorúkọ tèmi, ire báyìí. Àti ayọ̀ látún fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Ire o.

Ekasun o akojopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikanni kanga agbon magbe Wells Radio 89.3 FM ti akale si opopona Laafin Avenue Oluyole Estate Ibadan oye Olorun Adegoke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na Ijoba apapo yo se ayewo lori oro be won ti se nsanwo awon osise ijoba to fi mo awon osise ti ko si lenu ise to je wi pe won gbowo Adelabo ti ko jale lori jijawo ninu lepa gomina bi ajo olomira tun ri si oro eto odibo lori dede ye bo ti safin Adegoke gege bi oludije dupo gomina fun egbe oselu ADC ni ipinle Oyo Iro ban lako ni iroyin gbe ti o waye nitosi iboba awon omo ologun ni Niamey. Orilede America safihan eto won lati sakoso agba epo to le ni bilionu 5.80 to je epo Venezuela labe idunadura otun. Inu iroyin ere idaraya ni agbaye, iko egbe agbabolu Falconet ti Nigeria feyin Poland janle ninu ami ayo kan si odo ile itangba ninu fese won si olore sore. Ni bayi egbo iroyin na lekun rere Ara Bola Tinubu ti pase ayewo ri kini win lori isiro enawo ijoba apapo leyin akojopo iroyin awon osise eleyi ti won o si lenu se ti won gbowo to nti awon ajo ayederu to je ajo ofege agbenuso are lori alaye ati atoyin bayo nanuga Olu foro na lede lana ode yi nipa bi ayewo ohun bo ti se ni se pelu eto bi won ti nsanwo jade fawon osise ijoba to fi mo awon ajo ijoba kookan niye to fi mo awon eto abenu gbogbo miran o safihan oro lori wipe alakoso fun eto isuna ati oro aje eyan Taiwo Oyedele oni are pa lase lati mojuto eto ayewo na ase are Tinubu ohun lo tele ipinu igbimo alase apapo ni ojo kookandelogun Osu kejo odun 2026 ni ese si wadi ajo olomira tin gbogun ti wa ajebanu to nti awon esun miran lorilede yi lori oro awon ajo ayeteru to fi ma awon osise ti won pe won o si lenu ise sugbon won gbowo ise to fi ma awon akoso miran ti ba yori jade Igba keji are Kazim se ti ma nlo ti yan lati se ayeye ojo bi ogota odun re ni Bonkele lai pariwo o wa ra wo ebe si awon to je ore alabase to nti afenifere lati mo fi ipolongo ikini ku orire sori iwe iroyin tabi lori afefe to fi mo lori radio mo maworan ati loju opo ri afefe gbogbo se ti ma ti o di eni ogota odun ninu ojo keji osu kesan odun 2026 on lo safihan ipinu re lori bi o se ye ki akiyesi awon eniyan ko da lori idagbasoke orilede yi dipo ayeye ara enikan ninu ate jade oniroyin eleyi to fi lede loni latodo amugbalegbe agba re lori igbohun safefe Stanley Nwocha egba keja re ro awon alatileyin re lati mo seto ayeye ojo bi gbangba fun ohun o wa ke pe awon afenifere lati lo akoko na fi gbadura fun orilede Nigeria to fi mo aseyori ijoba are Bola Tinubu Minista Teleri leka awon amusagbara oloye Adebayo Adelabo lo ti ko jale si akojopo iroyin eleyi to n wi pe o ti jawo kuro ninu idije lati dupo gomina fun odun 2027 ninu ate jade oniroyin latodo amugbalegbe re Femi Awogboro o safihan bi o se jawo kuro ninu idije na be ko si gba lero tabi soro tabi se idajo kankan lori igbese ohun Tonti bi o ti se soro to ni se pelu I say idajo eleyi to ye lori eto odibo agbenu ti gomina eleyi to waye ninu egbe oselu olosuso wo APC ni ipinle yi Awogboro toka si wipe oloye Adebayo Adelabo ko kede tabi daba to fi mo se ipinu kankan lori ipo njawo ninu lepa ohun be lo wa ro awon ile ise agbon safefe to fi mo awon tin gbero yin kaakiri lati satunse eleyi to ba to to si je ninu iroyin miran ewe Ajo olomira tun ri si oro eto odibo lorilede yiyun ajo INEC o ni won ti safihan iwe eleyi to gbe oruko oloye Taufik
Adegboyega Adegoke síta gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún tọdún 2027. Lónìí, ó ní àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ni wọ́n fi léde ní ìtọ̀nà pẹ̀lú àlàkalẹ̀ wọn lórí ètò ìdìbò ọdún 2027. Ìròyìn ọ̀hún ló tẹ̀lé ọ̀rọ̀ dókítà Gbemileke Alagbe ti àwọn ènìyàn mọ̀ sí ẹlẹ́nìyàn tó ń wípé òun ní olùdíje dupò gómìnà fún ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùgbé olúlu Niger ní Niamey ni wọ́n ti fìròyìn léde lórí ìró ọ̀bàn eléyìí tí ń dún lákọlákọ tó wáyé lóru mọ́jú nítòsí ibùba àwọn ọmọ ológun wọn ní pápákọ̀ òfurufú àgbáyé eléyìí tí àwọn ajagun jihad ti ṣe ìkọlù sílẹ̀ méjì láàrin ọdún yìí. Niger ló ti wà lábẹ́ ìdarí àwọn ológun fún ọdún mẹ́ta tí wọ́n sì ń gbìyànjú láti ṣàkóso wàhálà àwọn ajagun ẹ̀sìn jihad ọ̀hún eléyìí ti ń mi ilẹ̀ adúláwọ̀ làkàlàkà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Oríṣiríṣi ohun tí ń jáde lójú òpó ayélujára ló ṣàfihàn tó ń ti àlàyé ọ̀rọ̀ nípa ìròyìn ìró ọ̀bọ̀n ọ̀hún àti ìbúgbàmù tó wáyé ní ìlú náà pàápàá jùlọ nítòsí iléeṣẹ́ ìjọba àpapọ̀ àti tòsí iléeṣẹ́ móhùnmáwòrán orílẹ̀-èdè náà. Fọ́nrán eléyìí tí wá ń jàrìnrìn lórí afẹ́fẹ́ ó ṣàfihàn ọkọ̀ àwọn ọmọ ológun eléyìí tí wọ́n tú jáde síta láwọn agbègbè tó wà nítòsí pápákọ̀ òfurufú ọ̀hún ibi tí ìró ọ̀bọ̀n ọ̀hún tó ti wá ń wáyé ní lákọ̀lákọ̀ kò tí ì yẹ́ dídá mọ̀ bẹ́ẹ̀ àwọn aláṣẹ ìlú ọ̀hún wọn ò tí ì fọ̀rọ̀ léde lórí ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kéde wípé orílẹ̀-èdè òun ti fẹnukò lórí ìdúnàdúrà pẹ̀lú Venezuela láti máa ṣàkóso àgbẹ̀ epo eléyìí tí ó lé ní òbítíbitì bílíọ̀nù 5.75 nínú epo ìpamọ́ wọn. Ààrẹ Trump ṣàfihàn ọ̀rọ̀ náà lójú òpó ayélujára rẹ̀ pẹ̀lú àlàyé nípa bí àfojúsùn ìdúnàdúrà ọ̀hún ó ti ṣe ní í ṣe pẹ̀lú ṣíṣàfikún epo Amẹ́ríkà ìgbéjáde epo tó fi mọ́ mímú àdínkù bá iye owó afẹ́fẹ́ gáàsì fún àwọn ọmọ orílẹ̀-èdè bẹ́ẹ̀ àwọn aláṣẹ ìlú ọ̀hún wọn ò tí ì fọ̀rọ̀ léde lórí ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kéde wípé orílẹ̀-èdè òun ti fẹnukò lórí ìdúnàdúrà pẹ̀lú Venezuela láti máa ṣàkóso àgbẹ̀ epo eléyìí tí ó lé ní òbítíbitì bílíọ̀nù 5.75 nínú epo ìpamọ́ wọn. Ààrẹ Trump ṣàfihàn ọ̀rọ̀ náà lójú òpó ayélujára rẹ̀ pẹ̀lú àlàyé nípa bí àfojúsùn ìdúnàdúrà ọ̀hún ó ti ṣe ní í ṣe pẹ̀lú ṣíṣàfikún epo Amẹ́ríkà ìgbéjáde epo tó fi mọ́ mímú àdínkù bá iye owó afẹ́fẹ́ gáàsì fún àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ààrẹ eléyìí ti ń délé lọ́wọ́ lórílẹ̀-èdè Venezuela ọ̀hún Delcy Rodriguez òun náà gbóríyìn fún àdéhùn náà ó sì pé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tó lè ṣèrànwọ́ fún ìgbédìde ọrọ̀ ajé orílẹ̀-èdè méjèèjì. Ilé-ẹjọ́ Kọ́dọ̀ lánàá òde yìí òun ni wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún fún ààrẹ wọn tẹ́lẹ̀ rí ẹni tí í ṣe Lenin Moreno lórí wípé ó tẹwọ́ gbọ̀wọ́ bọ̀bẹ́ yún rìbá lọ́wọ́ iléeṣẹ́ Chinese eléyìí tó kọ ìdídò ibi amúnátó tóbi jùlọ lórílẹ̀-èdè náà. Abániṣẹ́jọ́ ló kéde ọ̀rọ̀ náà lójú òpó X wípé Moreno tó darí Kọ́dọ̀ láàrin ọdún 2017 sí 2021 ó wà lára àwọn ènìyàn 20 eléyìí tí wọ́n dájọ́ fún lórí lílọ́wọ́ nínú ọ̀rọ̀ ìdídò kóká Kọ́dọ̀. Ó kéde ètò rẹ̀ láti ṣèpẹ̀ lórí kò tẹ́milọ́rùn ìdájọ́ ọ̀hún bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ tó ń tẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà láǹfààní láti wà lára àwọn tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́ta fún lórí ọ̀rọ̀ ọ̀hún kan náà. Ìròyìn eré ìdárayá lágbàáyé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà lóbìnrin tí ọjọ́ orí wọn wà lábẹ́ 20 ọdún ikọ̀ Falconet ni wọ́n ti fẹ̀yìn Poland janlẹ̀ pẹ̀lú àmì ayò kan sí odò ilé ìtangba nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ tó jẹ́ lára ìgbaradì àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ 20 ọdún ti

0: Ajo Fiva, Mary Mamudu, onlo mi awon fun Nigeria lati jawe olubori ohun. Iko egbe agba bọọlu Falconet o wa te waju ninu ifese won se igbaradi won koju iko Korea ni ojo Osegun, ojo kini osu kesan, koto di akoko iside ipolongo ife eye agbaye koju iko Spain ni ojo keje osu kesan. Nigeria yo tun koju China ati New Caledonia ninu dije egun fi. Idije ife eye agbaye tawon obirin tojo ori won wa labe ogun odun tajo FIFA ohun oni yo waye ntaratara nilu Poland pere lati ojo karun osu kesan si ojo keta delogbon odun 2026. Eyi lo pin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si. Are Bola Tinubu ti pàṣẹ àyẹ̀wò kíni wí lórí ètò ìsanwó fáwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́yìn àkójọpọ̀ ìròyìn àwọn òṣìṣẹ́ tí wọn ò sí lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tán ń gbowó tó fi máwọn àjọ ayédèrú àjọ òfegè. Mínísítà tẹ́lẹ̀rí lẹ́ka àwọn àmúṣagbára olóyè Adébáyò Adélábù ló ti kọ àkójọpọ̀ ìròyìn èyí tó ń wí pé ó ti jáwọ́ kúrò nínú ìdíje láti dúpọ̀ gómìnà fún ọdún 2027. Bẹ́ẹ̀ àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ni wọ́n ṣàfihàn ìwé eléyìí tó gbé orúkọ olóyè Taofeek Adégbòyega Adégòkè síta gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún tọdún 2027. Àwọn olùgbé olúùlú Niger ní Niamey ni wọ́n ti fìròyìn léde lórí ìró ọ̀bọ̀n eléyìí tí ń dún lakọlakọ tó wáyé lórùmọ́jú nítòsí ibùba àwọn ọmọ ológun wọn ní pápákọ̀ òfurufú àgbáyé èyí tí àwọn ajagun ẹ̀sìn Jihad ti ṣe kọlù sí lẹ́ẹ̀mejì nínú ọdún yìí. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kéde wípé orílẹ̀-èdè òun ti fẹnukò lórí ìdúnàdúrà pẹ̀lú Venezuela láti mọ ṣàkóso àgbá epo eléyìí tó lé ní bílíọ̀nù 5.80 nínú epo ìpamọ́ wọn. Nínú ìròyìn eré ìdárayá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà lóbìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún ikọ̀ Falconet ó ní wọ́n ti fẹ̀yìn Poland janlẹ̀ pẹ̀lú àmì ayò kan sí odò ilé ìtàn gbà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ́sọ̀rẹ́ tó jẹ́ lára ìgbaradì àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún ti àjọ FIFA. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ àtúntò tó ń ti kíkà ìròyìn ọ̀hún lòdè sétìgbọ́ yín láti ẹnu oyè ọlọ́run Adégòkè. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa kín káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀. Ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.
1: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.

E kabo pada sori eto nja ladun tun jade ni koni 1B89.3 FM West Radio ni koni ti o ba je be ko le da be na o ye ko ye yin West Radio kokon soso na ni to je pe ikani 1B fufun ni wa awa to je wi pe Olorun didi o fi ade si wa lori oni ka ma joba gugu awon ile ise radio to ku e se pupo luwa adupe nibe ta ti wa kale ka sori eto ise ti bere na ni e ka mu ni pe ka mu lokun kudu ka bere si ni ma sise wa lo na niyan ipele akoko yi lati ma lo sojo ja ta ti ma lo ran ta fe lo ta fe si gege ba si mo pojo na lati ma ra gugu nkan ta fe je ta fe lo fokun se oja na lati ma lo ra gugu e lo to orisirisi nkan to wa laarin oja yi ta ba ba lo la ma ra wa le nta wa ba lo sojo ja ni ohun ta fe je ohun ta fe se ni le fa awon molebi wa nigba ta ti wa lo soja ta ti de ki la lo ra gan loja in ta lo ra loja po ara nta fe se loja atuwa ara nta fe fi toju ara wa bo loja gbogbo obirin le mo ki wa ku orire atuse ti ba wa bayi fun agu ara wa opolopo obirin lo nkoju isoro ti mo fe daruko ti mo fe soro ni pe lasale yi koda o je isoro to je pe o ko fe ma si obirin to nkoju e tabi ko ma po pupo isoro yi ma nkoju awon obirin lopolopo igba tan ba ti fe bere nkan osu won nko si je gododo fun gbogbo awo obirin yato se awon yawa to ba ti wo menopause nikan ni won ye iru awon nkan bayi sile ti won ye le nitori pe kini ase olodumare ni fun wa fun awo obirin lati ma se okunrin o le se awa na la nse awa olodun ni ka ma se fude yi eteti beleje ke gbo nkan ta fe so nipa eyi tori nkan to ma wulo fun gbogbo wa patapata ni a lo soke a lo sile a ri pe nkan to nse gbogbo awo obirin yi o ti kuro ni ohun ti a gbudo ma fi oju okere wo mo a gbudo se atuse ka toju ara wa tori pe kini ago to wa lara wa oju ohun ta n wo lo ohun ta awo obirin den produce o po gidi fuje ye je ka ma toju ile ise wa ka ma toju ago ara wa ni mo mean pe ka toju ile ise wa yen ka toju ara wa dada nitori pe kini awon nkan to n jade lara wa to je nkan ta n produce jade ko le ma jade ba se fe ati bo se da ko ma yo wa lenu ko ma ni wa lara kini awon nkan ta le lo fun obirin to je wi pe nkan osu en sesegesege o simple ko ni rara ohun to rorun lati ri ni to je pe a le ri janu compound wa a le ri dalegbele a le ri o wa kakiri kun se nkan to nira lati ri rara e je ka lo wa ewe lapalapa pupa ewe lapalapa pupa ita ba ti ko dele ton se ri gba ku gba te ba ti fe gbe ewe kankan mu tu ba si se pe fe se e koko ko lo si kitchen ke fi yo ke fi fo ewe na ke to bere si ni bere process kokon lori e iyo ni ke koko fi fo ewe te ba se pe kin se ewe yi o ko kin se pe fe se je e fe gbo mu ni e koko fi yo fo lati le dena awon kokoro ifojuri to ba wa lare ewe to ti bale lati le pa ka ma ma tojo ori fifo ka tun ma ma wa ogun nurun kaakiri lẹ́yìn ìgbà tó bá ti fọ ewé wa pẹ̀lú iyọ̀ tán ìyẹn ewé lápalápa pupa yìí ta ti fọ́ tán ẹ jẹ́ ká já ewé ewúro ka jà mọ́ ká fòun náà ká fi iyọ̀ ká fi fọ òun náà kò mọ́ dáadáa lẹ́yìn ìgbà tá ti ṣèyí tán ẹ jẹ́ ká kó wọn àti ewé lápalápa pupa ká kó pọ̀ ẹ jẹ́ ká lọ sọ́jà ká a lè rà sí àdẹ̀lẹ̀ má rà sí tó bá wù wá a lè lọ ra ìwọ̀n pé kíní kan ní òbú òtòyọ̀ ṣùgbọ́n tó bá wù wá ni tí kò bá wù wá a lè fi yẹn sílẹ̀ ká má fi si ẹ jẹ́ ká gbo ewé lápalápa àti ewé ewúro ká gbo papọ̀ ta bá ti wá gbo papọ̀ tán ẹ jẹ́ ká sẹ nínú aṣẹ ta fi ń sẹ omi kí gbogbo ìdọ̀tí ẹ̀ kó lè jáde lẹ́yìn ta bá ti sẹ tán ẹ jẹ́ ká rọ sínú ike ta fi ń rọ omi ta bá ti rọ síbẹ̀ tán ẹ jẹ́ ká gbe sí inú fíjì wa fún ìdáàbòbò tó péye ta bá ti jí láàárọ̀ tá àti ìjẹun rárá ẹ jẹ́ ká mu kọ́pù kan sílẹ̀t kọ́pù kan tó bá ti jalẹ́ tàti jẹun tán ẹ jẹ́ ká tún mu kọ́pù kan ẹ̀yin náà máa tó bá jẹ́ pẹ́ni tó jẹ́ pé kíní ti pẹ́ lára ẹ̀ gan ẹ rí pa máa rí wípé òun rí changes nínú kan bóyá ikùn fẹ́ máa lọ bóyá gbọ̀nsẹ̀ ló fẹ́ ṣe nǹkan tó mú ti ń ṣiṣẹ́ nìyẹn lóṣù náà ló máa rí nǹkan oṣù ẹ̀ dáadáa tó jẹ́ kò dẹ̀ ní ní lára kò ní yọ lẹ́nu kò dẹ̀ ní ṣe ṣégeṣége mọ́ nítorí wípé àpọ̀jù ìjẹkújẹ nǹkan dúdùn náà ló ń fa kí nǹkan oṣù kó máa ṣégeṣége lára obìnrin tó bá ti jẹ́dì bá ti pẹ́ jù lára obìnrin ló ń fa àrùn nǹkan oṣù tó ń ṣe ṣégeṣége ẹ jẹ́ ká dimọ̀ lábalábẹ́ yẹn níbẹ̀ yẹn láti máa d
dide ni abala oju oja fun tose yi ka lo sinu abala to tusu kan nitori pe kini asiko yi o sare lelelelele ari ojo ari musoloku e je ka ko ninu abala yi ka ma ri lo sinu abala onja aladu ka lo ko wa lo nta tu gbe wa fun wa lasa leyin e je be si mo ko to wa si ko loro oro onje ko si nkan mi se yoge tun face mo bi o se nkan ta nje yi ori e gangan lo tin sise lo tin wo wipe nkan ta nje yi ogudo je on pataki fun wa lawujo ta wa yi Oya, eje ka ma sun lo sinu abala onja aladun kere kere. Ka wole pelu baba wa King Sunny Alice.

Eka bo pada sori to nja ladu yi to nja de ni kan ni West Radio 89.3 FM e kan ni ebi kan soso na ni ebi kan ni ape meji ebi ife ta fi so ile ise wa ta fi so ro ta fi gbe duro tori pe ile ise to je pe o wi pupo ni awo e gan o nfa ni mora fufun bayi ni wa ni ile ise West Radio okin ni wa ni bi bayi akoja yekeye ni bayi ta ti wa kale si o abala onja ladun bayi ta ti silekun le dana wa gbogbo awon sibin a ti ma se gbagbagba mora won abona nko o na ti ma lulu alujo awon po ti wa nko awon na ti ma judi seke seke pe asiko ti to faran lati sise fun wa ni le dana wa nigba ta ti wa wole dana wa ton ko ko nse tutun mo fun wa lati gbo on ta tin so ta tin so ta tun so ta tun so ni awon nkan ta ba ti je ko ni le dana wa e je ka ma de e ma je ka ma se aibikita si nkan ta nfi sinu tori pe kini ohun to ba ti wonu ko ma jade mo oju wa de re ko tonu awon ise ti awon je nse lara agaga awon je ta fi mo to toju ton ba denu ton won ma nko ba awon eroja to n sara lore ti wa gangan won ma nko ba ni nibi te si jeun ku te de mo pe si ma je ayan ti debe o eku ti kiss o nje yen o ese kori ti bale o e tu wa ji abi e ji lore bi npa yen tu wa gbonje yen tu je se ri pe imo to peye ko si lara onje te fe je yen e je ka ma toju ohun ta ba fe je atawon bi ta store onje wa si next store wa ninu kitchen wa rice ni e wa wa e je ka dawon ka dawon sinu ki olomo ri to je iku era ayan ese kan ri abi nkan kan to je kokoro ni debe awa to ba wa je pe a dana ati se obe ka to sun ati dana e je ka se obe wa lojo ka yo sibi ta fi se obe kuro ninu deri e ki deri ko le de dada ninu e to ni di pe boya nkan kan ba wonu e ese kan ri wonu e ayan ti e ti ko sinu e omo nile ti e ti jabo sibe e ma de gbagbe akoba pupo ni omo nile je ninu le ko gbudo jabo si onje ta fe je rara nitori majele totu laye yo si e je ka samoju to onje ta ba nje ni ti mo nsoro ni lori ti mo nsoro nipa e nei ti mata ba ti samoju to etan awa gangan na e je ka neat ka wa ni imo toto e kan na wo wa olo fe dana e kan na wo re soro soro ni idoti lokunu e yi o o de fe fi dana abi so se se ka dana ko wa ma kan ta fe se o wa ma kan e je ka se imo to so nje ta ba nje ta ba fe se ta ba de tin danu boya wa ta ntoju omo lowo ni awa abi amo ta sin pon omo ta sin nso lojojo omo lowo te de fe danu e le pon omo yin e pon omo yin seyin e danu gbogbo awon jo omo e park e dada eyin ga e park ara yin gbogbo e ma ma se balabala a nto omo lowo ko ni ka darugbo a nto omo lowo ko ni ka sora wa di iya 80 iya 90 ta ba ntomo lowo e je ka tu si ma tunra se ka ma tunra se koko wa gan ma ni ah ah iyawo mi o ti ejo eni to ti bi mo rara rara se lo dabi pe mo sese ri fe e je ka ma re wa si loju oko wa lojojumo ka ma tunra se ni ti mo so fun wa leyin gba ta ba ti sa won kan won yi tan ta ti mu instruction wa ta ti file ta ti sile patan oya e je ka bere sini lo sile dana wa kako awon nkan ta ko de loja ka tun won sile yebe yebe ka ma seto ba se fe dana asale yi ohun ti a gbe wa sita fun wa lasale yi ta fe ko wa o ni dodo kire eyan omo Osun State mo ma kiyin eyan omo kire mo ma kiyin pele ile yin ni mo ma wa mo ma kanlekun le yin se n wole eni n wole e se pupo dodo kire yi awon Osun State gangan ni won ko dun ni won like to je onje abalaye won ni onje abalaye won ni onje ti won ni fe si ni ipapanu to je pe won feran lati ma je lati ma ta lati ma fi sowo ti won de short ni die ni ki lawon nkan ta ma wa fun dodo kire wa ta nsoro ni pe ohun akoko to je gbogi number 1 ingredient ta nilo fun dodo kire wa ohun ni ogede ogbagba ogede ogbagba ah
taba soro nipa ogede agbagba o je ogede to je pe odun didodo odun seje odun boje ogede to je pe ko sona te gbe ya si ti o duro sibe ko sibe sese tun no duro pelu yin ko sona te fese pe fe fi je tun go ti o ba lara mu se ri ogede agbagba yi ta ba ba ito je gidi epade gege ba si mo pe alumu ma le wa iyen ma nfufun iyen ogede agbagba yi la soro npe yi o eni to ba da ogede agbagba mo dada te ba ti ri ita ile si ma mo pe ogede agbagba gidi lele tori nita epo egan ma pon o ma yelo dada te ba wa ri to je fufun ni omo nu e ma je yi ita ko si bo se pon to yelo oni deep to torijina green die die ma wa lare te ba wa loru yin a ma da bi pon rayan lenu fun die yi ta ba nwa ogede agbagba gidi yi to je to ma pon yellow yin to ma yellow nu on gangan original ogede agbagba len gba ta ba ti ra ogede agbagba itan e je ka ra alubosa sin e je ka ra ata sombo wa sin anilo atashon bo ni be dada sin iyo wa nko eje ko wa nle epo pupa wa nko eje ko wa nle ki wa la fe se ba la se fe lo ona o la fe fi se ogede agbagba ta n soro ni pe yi te ba de Osun State iyen ni kire gangangan e ti ri awon to n ta dodo kire ni gbugbe gbegbe titin ise ta won di di fi soro aje ni ni ta wa fenu ta ran ko wa nile yi awa gangan le fi sowo nigba ta ba ko wa tan te de gbo ba se ko yin seri dodo kire snacks ta n soro npa yi ta ba se a le gbe si fridge awa de lati bi se o ibi pa wa de ah ati dana o ti e kokko ro wa loju na e kokko mo gede e kokko mu dodo kire wa ita ti se lojo sinu ora te gbe sinu fridge e kokko je bi meta ke mo mi si koda ile ma dana mo ke se besun tori pe kini gbugbu awon kan to wa neta fi se ni eroja yin mama o mama jade si yin lenu ah ko ni duju ko ni taju koda e ma jabo po lo le loroju ni gba ta ba ti ra ogede agbagba wa itan e je ka ri daju pe to ti pon dada lara to ti koda ko ti pon ko ti fe ma di oyin eh abeyin te lo gede nle o ti pon pon pon pon pon o ti pon e ti han ko ti fe baje ke danu e mo danu o wulo fun dodo kiri ogere to ba ti pon to ti pon dada to ti ro ohun lo dara ju fun dodo kiri tori awon oyin kan ma ma jade nu e to je pe eroja eroja oyin gan o tun ma pon eroja ta fe fi se iloto leyin gba ti a ba ti wa se gbugba awon eroja itun se ri alubosa wa yi ati ata sombo wa yi sombo gbigbe la ma lo ra o ko se sombo tutu a ni lo nkan tutu rara se ri sombo gbigbe wa yi ati alubosa yi e je ka ko sinu blender olowo wa e je ka lo gege ba ti mo pe ko ni lokun na dada o ma da ipo sha ta fun wa ni e je ka lo pelu alubosa wa yi ka gbe sile o ya ogede wa yi ta sira de to ti pon to ti fe ma ro yi e je ka ko sinu abo kan ona to rorun julo ni mo salaye fun wa yin gege ba ti mo pe opolopo ona ni won fin se dodo kire sugbon emi o fe wahala fun awon ololufe mi nile e je ka mu dodo ogede wa yi ka ya kuro ninu epo o ti ma ro gan e je ka ko sinu abo tabi awa ta ba ni odo kekere inu ile odo kekere ti won fin gun ata ni o e je ka ko sinu e awa ta ba ni odo yi e je ka ko sinu abo to je bi abo to se gun kan nu e ẹni ta ba ti kọ ọgẹdẹ wa isinu ẹtẹ jẹ ka forogun si ka gun ka tẹ dada ninu abọ yi lẹyin ta ba ti tẹ tán ninu abọ yi tán atawa ta ti lọ yi ni ata sombo gbigbẹ wa ta ti lọ yi ti ka fomi lọ yi ẹ jẹ ka da sinu dodo kiri wa ka miisi ẹ mọ lẹyin ta ba ti miisi ẹ mọ tán kọ iyọ ni ìwọnba ẹ jẹ ka fi sin ẹ jẹ ka fi síbi wa ka fi rò pọ epo wa o yẹ ẹ ka da si pọti wa lori ina ẹ jẹ ka da epo èso ori ina ẹ má gba epo dodo kiri o ṣùgbọ́n tẹ bá sì dá sórí iná ẹjọ́ gbóná ní ìwọ̀nba ṣùgbọ́n ẹ má jò gbá o ẹ má jò funfun o kókó gbóná ní ìwọ̀nba tí ò ní jẹ́ pé bá ṣe dẹ́pọ̀ sórí iná náà la bẹ̀rẹ̀ sí ni máa dín dodo kiri ẹ jẹ́ kó ra gbóná ní ìwọ̀nba
ẹn tó bá ti gbóná tán ní ìwọ̀nba a nílò epo lọ́pọ̀lọpọ̀ bíi kọ́ọ̀pù epo mẹ́ta la máa nílò fún dodo kiri wa lẹ́yìn tó bá ti gbóná ní ìwọ̀nba tán dodo kiri wa ta ti mix pẹ̀lú àwọn èròjẹ yìí ta ti mix pẹ̀lú ata ṣọ̀m̀bọ̀ yìí àti àlùbọ́sà ta ti lọ̀ ta ti mix ẹ̀ papọ̀ yìí àti iyọ̀ ní ìwọ̀nba ó yá ẹ jẹ́ ká máa rọra ge bí bàtà bá ń gé àkàrà sórí iná ẹ jẹ́ ká máa ge sínú epo yìí tá bá ti ge sínú epo ìtàn ẹ má kúrò ń bẹ o dodo kiri o kì í ṣe pẹ ẹ ń sì lọwọ mo wá ń lọ mò ń bọ mo fi sílẹ a máa jiná fún rẹ rárá o ẹ máa dúró time by sì díẹ ni lẹyìn tẹ bá ti wá ń din ẹ máa fi ṣíbi yín rò sọtàn àti sósì lórí iná ẹ ti máa rí pé dodo kiri yìí ti ń change ojú àkọkọ ojú tá mú wá àkọkọ mú gold jáde. Nígbà tó bá ti máa àwọ̀ gold jáde tán kò ìjì náà kò tí ì fọ́ọ̀mù ìtafẹ́ a sì máa rò lórí iná títí ta fi máa rí pé dodo kiri wa ó yí ojú padà sí black kì í ṣe kó jóná o oyin tó wà lára ọ̀gẹ̀dẹ̀ yìí ta bó tí mò ń sọ ń pa ọ̀gẹ̀dẹ̀ tó bá rọ̀ yìí kó máa ní oyin oyin ti jáde lára ọ̀gẹ̀dẹ̀ yìí lórí iná ó ti darapọ̀ mọ́ epo epo yìí náà ti darapọ̀ mọ́ oyin àti ọ̀gẹ̀dẹ̀ yìí òun ni tẹ́ ń rí tó dàbí pójú ẹ̀ ń dúdú yẹn ẹ ti máa gbọ́ ta sọ́sàn dodo kiri a ti jáde kúrò nù kíṣìn a ti fòkẹ̀rẹ̀ lọ́lé kẹta ilé kẹrin wọ́n a ti máa gbárò máa dodo kiri yín lẹ́yìn ìgbà tí ẹ bá ti dí dodo kiri wa ìtàn ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ síbí tó jẹ́ aláṣẹ wa yìí ẹ jẹ́ ká fi wa dodo kiri wa kúrò nù epo képo ẹ̀ kó lè fún jáde ẹ jẹ́ ká wà sínú abọ́ gbogbo ata fẹ́ fi ṣe nǹkan tó kẹ́yìn yìí ẹ jẹ́ ká yára nídìí ẹ̀ nítorí tí atẹ́gùn fẹ̀rẹ̀ bá fẹ́ sí dodo kiri ó máa gan pa ẹ jẹ́ ká tètè wà kúrò nínú epo tó bá ti wà sínú epo tán ẹ jẹ́ ká dà sínú abọ́ kan abọ́ ta dà sí yìí ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa fi ọwọ́ ṣù ẹ rí dájú pé kò gbóná kò tutù ni o ẹ má jura yín lọ́wọ́ o ẹ jẹ́ máa fọwọ́ ṣù sí ṣépù tá a bá fẹ́ tá a bá ti ṣù tán àwọn láìlọ́ tó bá wà ní ẹgí wọn ní kèrékèré kẹ máa sọ sínú láìlọ́ white ẹ máa sọ lẹ́nu dodo kiri yẹn ẹ máa ra bí bọ́ọ̀lù lọ́wọ́ yín ẹ̀yin náà rí pé oyin yẹn máa jẹ́ kó máa gum lọ́wọ́ yín a máa le nígbà tẹ fi ń ṣe yìí tó máa fi tó ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin dodo kiri yẹn á ti le á ti gan tẹ bá ti wá ṣe lọ́jọ́ sínú ọ̀rá tán ẹ gbé sínú fíríjì yín ẹ gbà kó ó lè lóṣù kan nu fíríjì yín ó lè lóṣù méjì kódà ìgbà tẹ bá jẹ tán ni kò sí tí ò ṣe dodo kiri yín ó jẹ́ ìpápánu tó jẹ́ pé àwọn ọmọ lè jẹ tán balẹ̀ láti school a lè jẹ tá a balẹ̀ láti church kívù a lè fi mu gàrí àwa sáré délé àti lè tètè dáná oúnjẹ yìí ti mú mi ebi ti ń pa mí gan ẹ mú gàrí ẹ bù sí cup ẹ bu omi tútù sí gàrí yín ẹ kó dodo kiri jáde nu fridge ẹ fi jẹ kódà ẹ máa relax ẹyin gàrí pé oúnjẹ tó dára lẹ fi ságọ ara yín dodo kiri lásán ní àṣálẹ yìí o fún gbogbo ẹyin olólùfẹ wa tí ẹ mọ bọ́n ṣe ń ṣe dodo kiri ju pé kẹ máa rà jẹ ẹlòmíì ti ẹrè tó bá ti léyàn tó ń bọ láti ìkiri tàbí ọṣù state aláwẹ jọ kó bá ara dodo kiri bọ o bá ara bọ o òun ni mo fẹ o mo nífẹẹ sí o kí ló dé táwọ gbìyànjú ẹ fúnra wa káwa náà ká ṣe dodo kiri fúnra wa jẹ dodo kiri ojú báyìí lọ lọsẹ yìí jẹ́ ká máa kóra wa dìde kó lórí ètò fún tàṣálẹ̀ yìí torí pé àkókò ó ti sáré lẹ̀lẹ̀lẹ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta tún máa pàdé lórí ètò yìí ta máa mú àkọ̀tún wa fún wa lórí ètò oúnjẹ aládùn tó jẹ́ pé ètò tó ń mú kọ́kọ́rọ́ oúnjẹ dání ni ètò tó ń kọ́ ni bá a ṣe ń jẹ bá a ṣe mu ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta tún máa pàdé ọmọ yín náà ni olólùfẹ́ yín ọwọ́ bùnmọ́yé fi olùwà tó gbọ́ yín túmọ̀ sí yèyé oge àfẹ́jí sọ̀rọ̀ yín ló ní pé káfíre ká fi pàdé ara wa ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ẹ fẹ́ pé wà ká tó máa lọ ẹ láǹfààní láti pé yèyé oge sí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ ẹ̀ tó máa ń lò ní gbogbo ìgbà bákan náà ẹ láǹfààní láti darapọ̀ mọ́ yàrá wa ta ti ń gbàlejò ìyẹn lórí ìkànnì whatsapp wa ta ti ń kọ́ra wa pàtúnṣe lè ṣe àwọn oúnjẹ míì tó bá ti jọ mọ́ oúnjẹ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o a sọ̀rọ̀ nípa nǹkan mìíràn nínú yàrá whatsapp wa yìí fún ìyẹn tó bá fẹ́ darapọ̀ mọ́ group wa àbẹ́ fẹ́ pè wá lórí nǹkan kan lọ́rọ̀ ọ̀rọ̀ oúnjẹ ẹ láǹfààní láti pè mí sí ẹ̀rọ ọ̀bàrà ẹni sọ̀rọ̀ mi 08064 6183 33 lẹ́ẹ̀kan sí 08064 6183 33 títí ọ̀sẹ̀ tó bọ̀ tá a wá máa pàdé ìrí àtayọ̀ la fi máa pàdé ohun ayọ̀
la ma sùn láṣà lẹ́yìn. Ó dàrọ̀.

0: laye mo kẹyin temi kaakiri agban laye e kaabo sori ikanni west radio ikanni 89.3 fm gẹgẹ bẹẹ ti mọ pe to ba ti di ọsọ satide eto west weekend total sport la ma n gbe si yin leti ẹ wo emi ti yin ni tootọ o orukọ mi o yi pada ere mo di tanatana oja to ba ti di pe ka kede ere idaraya ti o lẹja bakan nu authentic e wo ikanni west radio nikan le ti le gbo e gbe radio yin si west radio 89.3 fm kajo gbadun ara wa losan teni gege be ti mo pe mi nikan kan mo ma ngbe yin de be o ya lo policy 1b lo policy ajo ma ja yin si ni seri bo se nlo lowo iko liverpool won boju won je lowo o abala akoko ti pari nante forest lo nlu won mo le lowo ami ayo kan sodo ni fese won se e wo mu nbo lapa bi ben ati e ti lo ben rara e wo bo se sele lopin ose e mo pe anasar awon gori ifese won se won nigba tan saju won mi awon won da pada ikini odi 1-1 won fi kan le odi 2-1 nigbeyin gbeyin Cristiano Ronaldo e mo pe awo kan sele laarin won atoluko ni re oun lo se kini yen fun won oun lo tanna fun al nasar lana o ya bakan na UEFA Champions League UEFA Champions League won ti gbe jade eh Man U Manchester United nkan to lise yo foju won ri Bayern bo ni Old Trafford won koju Manchester United e wo ka to wo gbogbo e lo ka to ma ja yin si e je n gbe eyan temi wole o lo policy o ya lo policy ki awon ti wa nle
1: eyin temi e ka san aku weekend yo mo nigbagbo pe ni dun fun yin o mo nigbagbo pe lataro nsin ojo weli weli yen o nje ki le si ka kara si le dada mo de nigbagbo pe n gbadun weekend yin be se fe awa ti wells total sport wells weekend total sport latun ti debi bayi leni emi at oga mi Raymond tanatana o ti mu touch light yen dani o ti tan sin loju ade ma gba kini yen sin lara ba se ma nse bo se ma ndun mo yin e ma gbagbe popcorn yin ati yogurt yin bodo je ice cube ni era fo sinu e ke ra ma fi joge lo ba se ngba sin lara eni tun ma dun gege tun ma o tun ma kan si ju bo tatayin wa lo lord policy lo nkin lo so yin pe e ma ba wa ka lo
0: o ya oni ke mu ice cream yin ati yogurt yin ke le gbogbo epo ke ma fi joge cherry kan ni west radio e we ma gbadun wa losan teni eyin assignment yen o le o se ba ti gbe radio yin si 89.3 fm e wo 89.3 fm ni 8 ati 9 e wa fi tonto lo si yen doti e wa fi tiri si leyin e we ti wole si be niyan sharp sharp e ti wole si be e ma gbadun wa losan teni de tu e ma gbagbe pe e lanfani lati darapo mo wa lori ikanni banidore wa te ba ti wonu facebook yiyen lo e search fun west radio 893 fm fan page cherry 8 ati 9 ati 3 yen e ni fi tonto lo si o iyen te ba fe wo wa lori facebook e ma ko gbogbo epo ni 893 e wa fi fm si e wa ko fan page te ba ti wole si be e wo bi gbogbo face wa se shine gbogbo e le ma ri e wo e wole si be e like e comment e share si gboro aye te gbogbo awon comment e ba drop gbogbo e ni ma ka fa won ti wa o ya lo policy life akoko sofu ka be lati nu ikọ Al-Nassr leyin igba ti a wo sele laarin Cristiano Ronaldo ati olukoni re olukoni to fi ikọ Tottenham sile ngba kan o pada wa bere fese won se fun won lana won saju won mi awon won si pada jawe olubori jijawe olubori yen ko se ni Cristiano Ronaldo on lo mi a to fi je 2-1 lapa bibe yen pelu iwa ti Cristiano Ronaldo wu lose to koja se o deserve lati bere fese won se yen lana
1: gbogbo ala mo eni ti Cristiano Ronaldo je npe agbábọ́ọ̀lù tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn ni wọ́n máa ní náà tó ti kọ̀tàn rere nínú fúbọ́ lágbàńlá ayé fẹ́ bá máa ẹ̀ lè dárúkọ èèyàn mẹ́wàá kẹ má dárúkọ Cristiano Ronaldo mọ gbogbo aládẹ tí mo àti máa ṣe Cristiano Ronaldo pé òun àti olùkọ́ni rẹ̀ wọ́n jọ ní àwọ̀ lọ́sẹ̀ tó kọjá kò sí kírú ẹ̀ má ṣẹlẹ̀ àwọn àtẹnu máa ń jà àdẹ̀ nítorí ahọ́n ká ní pé ká gbẹnu kúrò àdẹ̀ nítorí ẹnu ká ní ká gé àwọn náà sọnù so kò sí kírú ẹ náà má ṣẹlẹ èyàn ló ṣóhun pé professional ni àwọn méjèèjì tó wà involved ní irú mata yẹn gbà tó dẹ̀ di géèmù tí wọ́n gbá lánàá wọ́n tún pè sí ẹnu iṣẹ́ ni pé ọ̀gbẹ́ni nǹkan tá à ń sanwó fún ẹ lélórí leléyìí gbogbo àgbáyé ló ń wù ẹ lọ́n fẹ́ máa ṣe lọ́n fẹ́ wo àwòkọ́ṣe ẹ so ìgbà tán dẹ̀ pèsè ẹnu iṣẹ́ ó ṣeṣẹ́ ìbò ṣe yẹ pé ṣe gbogbo alámọ́ cristiano ronaldo tẹ bá ní èèyàn kan tààrẹ̀ máa ń já pé fáfá sí iṣẹ́ cristiano ronaldo jẹ́ ìkànnù wọn tó yẹ pé kìtì ẹ̀ kòun ti kò ń rojú iṣẹ́ rárá especially tó bá ti jẹ́ ọ̀rọ̀ fúbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí so ẹ̀rù òkè ẹ̀rù kí n bá a rá fún so ó dẹ̀ kojú àwọn tó bá play ọkùnrin dẹ̀ balẹ̀ ó dẹ̀ ṣe nǹkan tó mọ̀ ṣe ẹ má tún já gbàgbé pé ó ní rẹ́kọ̀dù níwájú tó ń lé ìyẹn gan lásán gan ó tó kí kó fẹ́ run pa kó ṣe rẹ̀ léṣe síbẹ̀ torí pé rẹ́kọ̀dù yẹn 1000 goals yẹn ó ti lóun máa ba kóhun tó fi àdàgbà ètò rọ̀ lórí football tó nǹkan tó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ń gbá lọ nísìnyí ó ti wà ní 977 goals báyìí bí n bá ṣì
0: 977
1: goals so bó ṣe wà nísìn goals tó ń lé múnsìn díẹ̀ ló fi lé 20 goals tó máa fi wo 1000 goals so bí bóun àtọ́ olùkọ́ ni gan bá ní tó bá ní àwọ̀ gan èmi mọ̀ pé torí ìyẹn gan lásán gan tó náà fojúsùn tó ń lé mọ̀ pé kíákíá lọ́ máa tètè parí ẹ̀ torí pé ó fẹ́ mú rẹ́kọ̀dù yẹn so ìyẹn jẹ́ kan kádẹ́kádẹ́ tó máa tún gbàgbé pé ronaldo kì í ṣẹran rírọ̀ tó bá ti ń di pé ọ̀rọ̀ fúbọ́ọ̀lù dé kì í fi ń ṣeré rárá ó máa ń múṣẹ́ bí iṣẹ́ ni gbogbo àgbáyé ló dẹ̀ mọ̀ ifun àtàwọn tó ń pera wọn ní ọ̀tá àwọn supporters rival àti nkankan gbogbo alamọ àfojúsùn ronaldo pé tó bá ti ń dojú iṣẹ́ ronaldo kì í fi ṣeré àbájọ máa jà kájọ lura wa báyìí tó bá tún dọ̀la tó bá tún di pé kásá tún play ni ronaldo tún play ó tún gbá bọ́ọ̀lù tiẹ̀ lọ nìyẹn so kò yà mí lẹ́nu lánàá pé òun ló tún mú goal tó jẹ́ winning goal tó fi win lánàá sílẹ̀.
0: ó yá kò ń ṣe ìyàlẹ́nu wípé cristiano ronaldo òun ló tanná fún anasal lánàá òun ló ṣeṣẹ́ yẹn fún wọn tó fi borí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ó yá pápá látàpá bíbẹ̀ yẹn lionel messi bàbá tiago láti ìgbà tán ti kéde pé bàbá rẹ̀ ṣaláìsí kò ṣe kò ikọ̀ rẹ̀ ò borí o gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbá bíi kan lù wọ́n bíi kan ta omi pọ́lísì tá a bá wo lionel messi kò wọ́pọ̀ kí lionel messi bá fẹsẹ̀wọnsẹ̀ kíkọ̀ rẹ̀ má borí tá a bá ń sọ̀rọ̀ yìí tàmì àmì bọ̀ láti ìgbà tán ti kéde pé bàbá rẹ̀ papòdà lionel messi ò fẹ́ jọ lionel messi tá a mọ̀ ní world cup ṣé kò ń ṣe pé àsìkò ti ń tó fún lionel messi láti kéde ìfẹ̀yìntì.
1: Ìyẹn ò nídìí kí a ti ẹ̀tún máa fà yẹn gùn rárá gbogbo àgbáyé náà ló ti mọ̀ pé tó bá ń pe lionel messi george messi gangan nìgi lẹ́yìn ọgbà ẹ̀ bàbá ẹ̀ iṣẹ́ ribiribi tó ṣe nínú ọ̀rọ̀ ilé ayé lionel messi òun ló ń lọ wájú tá a lè kà tán yẹn tó ká a dẹ̀ mọ́ ẹ̀rin ìyẹn lẹ́ran ara náà ni arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí pé ó pàdánù bàbá ẹ̀ kò sí ní psychologically ó máa fa ìrẹ̀wẹ̀sì díẹ̀ ba so kò yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀ náà pé ẹnu àárín ìsìn tí world cup parí ni nǹkan kàrọ̀ kàyéfì yẹn ló ṣẹlẹ̀ bá ìdílé lionel messi tó dé affect géèmù ẹ̀ lórí pápá ṣùgbọ́n látìgbà tó ti lọ sin bàbá yẹn náà tó ti dé náà géèmù ẹ̀ ó ti ń gbìyànjú ó ń ṣe tó kò kàn tí ìbọ́ ẹ̀kọ́ kàn tí ìbọ́ sí ojú mímu ni so mo nígbàgbọ́ pé with time ó máa adjust bọ́ ó máa padà sí messi ti gbogbo àgbáyé mọ̀ ẹ má tún jẹ́ àtúngbàgbé pé òun náà tún ṣe ń lé 1000 goals yẹn náà so ìyẹn náà àfojúsùn yẹn náà dẹ̀rẹ̀ ó máa tún síwájú láti mọ̀ pé ronaldo tó jẹ́ ọmọ ìyá òun akẹgbẹ́ òun tọ́wọ́n jọ ń ta kọ̀ǹgbọ̀n òun náà ti fẹ́ súnmọ́ 1000 yẹn dò bí mo ṣe ń wò ó sìn ó dà pé lionel messi 928 or 29 goals ló dà kó wà báyìí sìn so goals tí ronaldo fi ń dàbí 40 something goals ni but ẹ má jà gbàgbé ọjọ́ orí tó wà láàrin àwọn méjèèjì náà tí ronaldo bá fàdàgbẹ́ ètò rọ̀ ní season eléyìísìn irú messi náà sìn láti catch up ó sì ní bí 2 years tí ronaldo fi jùlọ tó náà bá fi 2 years yẹn gbábọ̀ at least that score goals yẹn a lè fi cover up so àfojúsùn messi náà sìn ni pé bóun náà lè ṣẹlẹ̀ cover up gbogbo rẹ́kọ̀dù tó wà lọ́wọ́ ronaldo tóun tún lè tún gbà mọ́ lọ́wọ́ mo dẹ̀ mọ́ pé goal scoring record yẹn náà ó máa wà lára ẹ̀ so akànfẹ́ èmi kàn máa ra àwọn supporters messi ni pé kan fún nígbà díẹ̀ kò sẹ́ni tí irú ẹ̀ máa ṣe tó máa pàdánù olólùfẹ́ ẹ̀ tí ò ní wọ̀ ọ́ lára tó bẹ́ẹ̀ yẹn náà so àsìkò tí messi wà sí trial time ni fún o psychologically ó ti rẹ̀ díẹ̀ so àdẹ̀mọ́ pé orí èjìká ẹ̀ ní inter miami wà gbogbo àwọn player tó ń rà yẹn tí messi bá ṣe mí o se ma ni gbagbo pe awon si le se sugbon ni asiko yi Messi o da pe ese kan lo nlo bayi tori baba e to je ese keji e lo ti lo lo ti fi le saso bora yen so bo e ja fun ni mo ba agba die si o ma pada mo pe Inter Miami ti gbogbo aye ti mo nsin o ma pada tun bere tin jawe olubori ton de ma goke pada lori table won
0: e lo policy ka to kuro lodo oro Lionel Messi ati Cristiano Ronaldo ta ba wo lo to goat to ku ki Ronaldo fi wo 1000 goat perete ni laarin bi a to ba ma fi score bi 23 goals o ti wo 1000 but ona Lionel Messi si jin but ta ba wo pe ta ba wo lo ta ba wo bo se o possible ki Lionel Messi saju Ronaldo wo 1000 ifarapa o se yo kuro ninu ball alafesegba ti farapa ba de be nikan ti o de be nikeji emi o fe so pe o ma de ba Ronaldo abi Messi but awon kankan ma nsele ninu ball alafesegba to pe ta ro tele to ba happen ipo sele seyan o se advantage fun Messi abi Ronaldo
1: anybody ba ti en to ba ti le joko nle ti o ba ti raye igba ball o ti dakude fun niyan anybody na mejeje nse won ti do won elege to gbudo ni eni injury bo se wa yen bi Ronaldo ba ni injury bayi e so fun pe o ti lo niyan toro ma gba be ma lo ile ni bi Messi gan ba ni injury bayi abi kon ya ki straw bo oju bi ti egbo yen ba wa aje be ohun na gba be o fa adagbe to ro niyan so ni stage ton wa yi tori e ma notice awon mejeje playing time won n se lo manage awon mejeje lati lo on ke won Inter Miami na on ke Messi lati lo ni tori pe won o fe je ki won ni knock won fe kon ni injury any injury nsin ile lo lo
0: para manager awon mejeje
1: won manager awon mejeje ni so lori ora awon mejeje en to ba ti kokko ni knock inu won ko gbagbe record eni keji ni tori especially iru Messi yen ti Messi ba lo saju Ronaldo lo ni knock lasun o mi pe a ko ma wo record yen waju ko ni ba sugbon ta awon mejeje ba jo wa ni the best of form ton jo wa pelu mo se nlo yen o ma jara fun Messi lati catch up mo won record Ronaldo ju Ronaldo si Messi vice versa lo tori pe Inter Miami ni America o tendency wa pe o ma mo bo yin score merin bo se score marun na ma de score merin marun Messi mo bo se ma
0: bo je meji yo
1: bo je meji a sa wa bo bakan a sa run wole compared to Ronaldo to pe Saudi League on choke ira won pa won jo mo ra won
0: okay so, kiyan gbe wa wonu Saudi League ta ba wo ifese won se to waye lana Al Nassr ami ayo meji si eyo kan won struggle to won saju won mi awon but ta ba wo iko ti o n gbe sunmo won Al Hilal awon na ko agba bo wole bi 5-1 ni scoreline won lana sa to koja Al Nassr lo gba ife eye ta ba n soro league rile ede Saudi pelu owo ti Al Hilal gbe ni sa ta wa se Anasa ma le retain league yen
1: o ma a le die tori pe awon mejeji alela lo fe joko Anasa de ri ohun na wo pe owo ohun ni ife wa so e ma de gbagbe pe kin sa won nikan ali ti ade si wa nbe awora won Rakub abi nko iyen na si wa nbe won to bi marun si mefa
0: Al Kalsia
1: to bi marun si mefa to ye pe won jo al 100 don ni owo yen lowo ton jo fowo sere ni ton de gbe awon agba bolu sanko ton jo gbe sumo ra won gidi gan so lori oro ti Al Nassr ati Al Tiad ko ni ya mi lenu ton ba jagba mora won lo tori pe e ma gbagbe pe won sun mora won pe ki pe ki ni won jo ni ojo ni agba bolu shanko ni bi Benzema se nse bebe mi bayi ti Kante se nse bebe mi bayi ni Ronaldo se ti e mi bayi ni Mane se ti e mi bayi so gbogbo won lojo mora won pe okay a ma na ton bi owo ni so tin Al Nassr ba lo sun gbengbe le lori koni ya mi lenu ra ton ba gbeyin ton ba fi da nkan sinu agbada won
0: o yata Al Nassr ba lo su gbengbe o sese kan gbeyin o kan da kan sinu agbada won o ya papapa mo ku lapa bibe yen e mo pe awon agbe wa agbe lo awon here we go o n sele kakiro ile de agbaye e mo pe transform window ti close e wo karakata iyen awon agba bolu e mo pe here we go lotun lo si o sele laarin ose e mo pe Martinez Asole ko Aston Villa iyen o se royin mo o e mo pe Aston Villa ti gbe Asole mi won ti gbe Suzuki tin ba so pe Suzuki eyan ni je be okun se machine o Asole omo rile ede Japan Aston Villa ti gbe ni kete ti won gbe na ba so pe iwo wa ogbeni Martinez amo epo gba fi eye agbaye World Cup winner ni o si tun se runner up ama ile to se ninu ikọ Aston Villa ti to ejo we wa ma lo ala gbo pe ikọ Chelsea fe ra o bóyá tètè kẹrù rẹ kó darapọ̀ mọ́ ikọ̀ Chelsea. Ní kété tí Martinez gbọ́rọ̀ yẹn, ó ní ẹwọ́ èmi náà mọ ìpásíkò mi ti tó nínú ikọ̀ Aston Villa. Ó yá ikọ̀ Chelsea ṣe wà available. Wọ́n ní máa bọ̀ wá compete pẹ̀lú Sanchez. Ó sì sọ pé yes fún ikọ̀ Chelsea. Ó yá lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́wọ́lọ́wọ́ báyìí. Martinez kò ń ṣe ìròyìn mọ́. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Chelsea. Kanka announce officially ló kù. Ètò ti tò, ọ̀rọ̀ ti wọ̀ láàrin Martinez àti ikọ̀ Chelsea. Ìfẹsẹ̀wọnsẹ̀ Liverpool àti Nottingham Forest tó ń lọ lọ́wọ́. Ẹ mọ̀ pé mo ní màmá update yín bó bá ṣe ń lọ. Ẹ wo Nottingham Forest ló kọ́kọ́ mi àwọn ìyẹn ní abala àkọ́kọ́. Nígbàtán bẹ̀rẹ̀ second now, Liverpool gbìyànjú o. 59 minutes, Liverpool dá padà, ó ti di àmì ayò kọ̀ọ̀kan. Àmọ́ ó ṣeéṣe ká máa fi vá wo goal yẹn o, bí outside náà bí kò ń ṣe offside. Àmọ́ pẹ̀lú goal tèmi rí tí mo wò nínú kulu, goal yẹn clean ju gbogbo nǹkan. Ó clean ju omi lọ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí Liverpool 1, Nottingham Forest 1. Lọ policy ikọ̀ Chelsea, Martinez.
1: Níwòye tèmi lórí ọ̀rọ̀ Chelsea àti Dibu Martinez, it's a very good signing fún wọn. Torí pé ẹ má jàgbàgbé pé Martinez mo sọ ní jẹta àbí jẹrin lórí ètò náà pé tán bá ní kán ṣa kípà márùn-ún ní gbogbo England. Tán bá ní kán ṣa mẹ́wàá kẹtórí márùn-ún tó dájú Martinez lọ, ẹ ṣe àfitá bá máa fi sentiment wo ni. He is one of the best 5 goalkeepers in the present English Premiership. So fun Chelsea láti lọ rà, ọmọ mọ̀ pé wọ́n gbìyànjú. Mo ní mo ó rà 7.5 million àbí nǹkan ni ó rà pé wọ́n san fún Aston Villa. Torí pé wọ́n ti mọ̀ pé time tó wà yẹn tí Chelsea bá mọ̀ pé òun nìkan ṣe, àwọn náà mọ̀ pé goalkeeping department wọn yẹn wọ́n gbúdọ̀ kọ́kọ́ gbé ẹni tú ó máa lè takàn gbọ̀ pẹ̀lú àwọn tíìmù tó kù. Àjẹ́bẹ̀ wọn tún nífẹ̀ẹ́ lọ Europe ní season yìí ni tí mo dẹ̀ mọ̀ pé irú tíìmù tó tóbi bíi Chelsea yẹn àwọn náà nífẹ̀ẹ́ ṣerú ẹ̀ torí ẹ̀ lọ yẹn lọ fún Martinez. So Martinez tán dẹ̀ lọ́ra yẹn experience wà, exposure wà, agbábọ́ọ̀lù tó dẹ̀ ti lọ káàkiri àgbáńlá ayé náà ni. So ó dẹ̀ ní agbára gbogbo alamọ àti máa ṣe bọ̀ Martinez. So it's a very good signing, a perfect one fún Chelsea. So ó kàn kù fún Chelsea kí wọ́n to backline ní wọn dáadáa, kán lè protect Martinez. At least wọ́n á kọ́kọ́ gbé gba ọpẹ́ náà pé at least pẹ́pẹ́ yẹ táwọn gbé sójú ilé tẹ́lẹ̀ táwọn pè lọ́mọ Sanchez kò sí pẹ́pẹ́ yẹ mọ́, kò sẹ́ni tó máa yẹ ẹyin pòpòpò fáwọn ọmọ nínú ní ojúlé fún wọn bẹ́ẹ̀.
0: Lọ policy pẹ́pẹ́ yẹ ni Chelsea gbé sójú ilé. Sanchez tàbá wo pẹ́pẹ́ yẹ tẹ ni Chelsea gbé sójú ilé. Number one ni Sanchez nínú ikọ̀ Chelsea. Nísìnyí wọ́n ti gbé Dibu wá. Dibu World Cup winner ni, experienced goalkeeper ni, but ṣé Sanchez máa gbà láti wá.

0: tí ò bá ti sínjúrì ń bẹ̀. Aston Villa máa rérè jẹ́ o, lára Nicola Jackson. Ẹ wo Liverpool, wọ́n ti dé bí ìṣe wọn o. Ó ṣeéṣe kán gbélẹ̀ o, ìyẹn penalty fún ikọ̀ Nottingham Forest nítorí aṣọ́lé Liverpool. Alisson Becker, ó ti lọ fọwọ́ kó ẹsẹ̀ lẹ́sẹ̀ nígbà tí ọmọ Nottingham Forest ń gbìyànjú àti mí àwọn. Alisson Becker jáde lójúlé o. Ó fọwọ́ ṣá lẹ́sẹ̀, adarí ayò ní pé ìwà Alisson Becker. Ó yá yellow card rè gba yellow card lápá bíbẹ yẹn. Ó yá gbélẹ̀ kí n gbá sí. Ìyẹn Goliwo mi gbá sí. Penalty, wọ́n ti gbélẹ̀ fún Nottingham Forest o. Mark Hattie ló fẹ́ gba nígbà tí Virgil van Dijk fọwọ́ kí lẹ́yìn pé ìwọ wo. Ó lè gbádànù tí ó mọ̀ pé Anfield ló wà. Ó yá pápá lápá bíbẹ yẹn. UEFA Champions League draw, àwọn tèmi ti wọlé lórí Facebook. Adékunlé Òjò Christiana, mọ́mì tí wá nìkan nìyẹn, ó ní ẹkú ètò sà, ó yá pápá lápá bíbẹ yẹn. Champions League draw, wọ́n ti gbé jáde, àwọn ikọ̀ tí Man U máa kojú. Àwọn ikọ̀ tí Barcelona máa kojú, àwọn ikọ̀ tí Arsenal máa kojú, àwọn ikọ̀ tí Real Madrid máa kojú, ó yá àwọn ikọ̀ tí Bayern náà máa kojú. PSG nǹkan wọ́n ti gbé tiwọn jáde. Àwọn Chelsea nkọ, wọ́n ní Monday ní Chelsea máa ń gba Champions League tiwọn. Ó yá lọ pọ́lísì, ẹ̀jẹ̀ ń kà sí yín létí, ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Àwọn tí PSG máa kojú ikọ̀ Barcelona, wọ́n máa kojú Manchester City. Wọ́n á kojú ikọ̀ Roma, Aston Villa wà nù wọn o. Wọ́n máa kojú Galatasaray, wọ́n kojú Villarreal, wọ́n sì kojú Shaba, wọ́n kojú ikọ̀ Como. Ó yá pápá lọ pọ́lísì. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin PSG àti ikọ̀ Barcelona, bó ni ó ṣe lọ?
1: Géèmù yẹn máa tó ra àwọn ẹ̀kọ́ kò sí fàkà yìí ò sí fọ́mọ ẹlẹ́ lọ̀rọ̀ géèmù yẹn tẹ́bá ti ẹ̀rí gbogbo draws kan tẹ̀ ṣe ní Champions League fún season yìí ẹni ọmọ ọ̀lẹ́ àtàárọ̀ Monday lọ́ máa ti fà kọ́nà han pé ọ̀gbẹ́ni kò sáyè tiẹ̀ ń bìbà yára so nínú draw yẹn PSG Barcelona yẹn aláwẹ̀ gan gbúdọ̀ jókòó wò torí pé tí ò bá ṣọ́ra á ní BP blood pressure ẹ o máa rise gan torí géèmù yìí Champions League season mo wo fixtures yẹn inú mi dẹ̀ dùn pé at least àwa supporters àárín nǹkan wò dáadáa àdẹ́rì entertaining football wò dáadáa ní season so lórí PSG Barca mo rí pé scoring àwọn méjèèjì máa net ra wọn dáadáa ó dẹ̀ máa tó ra wọn gan it will go to the last details of the game ta ló lè lo opportunity tó bá rí which ìyẹn nísìnyí kò sẹ́ni tó tí lè decide but ọba nìkan gbé wọn lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ra wọn kọjọ wo ra wọn ó máa tó ra wọn gan scoring draw òun ni the best result tí mo ṣe lè rí nínú bó ṣe ìwà yín sìn ọ̀ntì ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo dédé náà tó fẹ́ ṣe.
0: Ó yá ẹni tó bá lè ṣàmúlò àǹfààní láàrin ikọ̀ PSG àti ikọ̀ Barcelona. Òun ló máa jẹ́ lọ o. Ó yá kí n fìyẹn kúrò ń bẹ̀ yẹn. Real Madrid, àwọn tí Real Madrid máa kojú. Wọ́n ti kéde wọn náà. Ó yá ẹjẹ́ ń gbé yín débẹ̀. Real Madrid máa kojú Inter. Wọ́n máa kojú ikọ̀ Arsenal. Wọ́n á kojú PSV. Wọ́n á kojú ikọ̀ Roma o. Wọ́n á kojú ikọ̀ Shakhtar Donetsk. Wọ́n á kojú ikọ̀ LASK. Ó yá lọ pọ́lísì. Ikọ̀ Real Madrid. Wọ́n ti pàdé Arsenal kò ń ṣe ìròyìn Arsenal bójú wọn jẹ́. Arsenal ni ò jẹ́ kán láǹfààní láti

0: bóyá Arsenal ni ò jẹ́ kí Real Madrid kọjá nígbà tí wọ́n pàdé. Arsenal lù wọ́n àmì ayò bíi mẹ́ta sódo. Wọ́n tún wá fẹ́ kojú ikọ̀ Arsenal. Bóò ló ṣe máa lọ láàrin àwọn méjèèjì.
1: Géèmù yẹn ó máa dùn gan ká má sòdà kejì ẹ̀. Pẹ̀lú tẹ bá wo bí draws wọn ṣe lọ, wọ́n tún ní Inter náà nínú tó nínú gúrùpù wọn yẹn. Àwọn máa host Inter nílé ní Bernabeu. Wọ́n máa lọ bá Arsenal ní Emirates. Ẹ má dẹ̀ já gbàgbé nǹkan tí Arsenal fojú wọn hàn ní season tó kọjá. So mọ̀ pé òró yẹn sì wà nù wọn pé ó dà pé Arsenal yìí nìkan ní gbogbo England òun nìkan ni ó mọ. Tọ́ bá ní èèyàn Madrid ò kí ń gbàdúrà kó ń pàdé Arsenal. Tọ́ bá ní ọkọ̀ èèyàn ni Arsenal lọ́kọ̀ Madrid. Kò sẹ́ni tó lè bá mi sọ anywhere tọ́ bá ti pàdé Madrid yẹn. Ọmọ akẹ́ àrùn kì ni mi fẹ́ mọ ẹni tó fẹ́ tò. Àrùn kì ni Arsenal máa fi ojoojúmọ́ ọdọọdún dẹ̀ ni Arsenal máa ṣe kí ni ẹ̀fọ́. Sọ ọdún yìí kò tún níyàmí lẹ́nu tó ti jẹ́ pé ilé Arsenal máa wà. Arsenal bá gbé mẹ́ta míì sí wọn lọ́wọ́ kò níyàmí lẹ́nu rárá. Dó Madrid máa ń gbìyànjú ṣùgbọ́n wọn gò kí ń gbàdúrà káwọn pàdé irú Arsenal torí Arsenal máa bá ẹ play negative football tí formation gan tí pattern gan ní yíwọ fún rẹ tó ní tíìmù ara ẹ mọ́ tí wọ́n máa play according to their own dictate ni. So ní géèmù yẹn Arsenal Madrid yẹn mi ní mind má rí +2 nínú géèmù yẹn Arsenal máa borí lórí wọn.
0: Ó yà lọ pọ́lísì lóṣù ọ̀fọ́ òun. Ó Arsenal máa borí o, ìná máa borí lásán. Ó ní wọ́n máa borí pẹ̀lú +2, tó máa +2 àbí -2. Gbogbo rẹ̀ di September, ẹ mọ̀ pé oṣù September. Òun ní Champions League máa ń gbìyànjú. Ó yà pápápá. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Liverpool àti Nottingham Forest. Nottingham ti mú mi àwọn yẹn o, ìyẹn goliwo mi gbá sí. Wọ́n gbélẹ̀ fún ikọ̀ Nottingham Forest lọ́wọ́lọ́wọ́ báyìí. 73 minute play, àmì ayò 2-1. Òun ni Nottingham Forest fi ń borí Liverpool. Ó já kí n gbabẹ̀ wọnú Manchester United. Ẹ mọ̀ pé fixtures máa ń yù. Ìyẹn UEFA Champions League wọ́n ti gbé jáde. Man U máa kojú Bayern Munich. Wọ́n kojú Atletico Madrid. Wọ́n máa pàdé ikọ̀ Roma. Ó yá pápá wọ́n máa pàdé Villarreal. Lọ pọ́lísì ikọ̀ Bayern Munich tí Man U máa kojú. Àmì ayò 5-1 ni Stuttgart jẹ lánàá. Ṣé Man U ò ti jẹ gbèsè báyìí?
1: Ṣe lórí ọ̀rọ̀ Man U tẹ bá wo timing fixtures yẹn ó fẹ́ fixtures yẹn favour Man U nínú gbogbo àwọn English team tí wọ́n ní draws ní Champions League ní season yìí at least fixtures yìí ti Man U ló fẹ́ flexible jù torí pé tẹ bá wo schedule wọn ní September 10 wọ́n máa play Ṣaba October 13 wọ́n máa play Atletico Madrid do ní Wando Metropolitano wọ́n máa ti lọ then wọ́n máa lọ sí ní October 21 wọ́n máa lọ sí Como November 3 wọ́n gba AS Roma lálejò then wọ́n lọ on the 25th wọ́n lọ bá Sporting Club de Portugal ní èwe then December wọ́n ṣe máa lọ bá RB Leipzig lọ́n máa gbà yẹn lálejò wọ́n dẹ̀ tí máa tún gba Bayern náà lálejò ní January 20th tó sì di January 20 kí Man U tó gba Bayern lálejò nǹkan tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ láàrin ìsìn sí láàrin September 10 sí January 20
0: wọ́n ti kó pọ́ìntì mọ́ra
1: ìyẹn tó àwọn tó fẹ́ kú tó fẹ́ bá play táwọn yẹn bá sùn gbẹ̀ngbẹ̀ ni torí pé nínú tẹ bá wo fixtures wọn yìí sìn and fixtures wọn pẹ̀lú EPL lẹ máa fi mọ ibi tí Man U máa fẹ́ odó tán máa da ọ̀run lásì irú sábà ń sìn mọ̀ ẹ̀sẹ̀ ti pé kọ́nà àwọn yẹn ní England that but Atletico Madrid tán fẹ́ lọ bá ní October 13 nìyẹn ó dà pé before Atletico Madrid yẹn ní EPL ọ̀sọ́ ó dà pé wọ́n fẹ́ play mi ìmọ̀rántí major team tán máa bá play ní EPL before that October 13 nìyẹn láti lọ bá Atletico Madrid play so ó possible kí wear and tear ti ṣẹlẹ̀ nínú team yẹn gan so ìyẹn gan ni team depth ló máa ti wá determine ibi tí gbogbo wọn máa dé. But irú ìyẹn ni àánú Man U ṣe ń ṣe mínú season yìí as much as the fixtures yìí flexible fún wọn team wọn ṣán ní agbára láti ṣọ́tù EPL àti Champions League léraléra bẹ́ẹ̀ yẹn láì ṣàárẹ̀ láì ṣèrẹ̀wẹ̀sì ìyẹn wà ní nǹkan tó lébẹ̀ ìyẹn mo ṣe ń sọ láti jẹ́ pé Man U yẹn ó ṣe ní láti jókòó kó lọ ra àwọn key player láti kán lè ní real backups torí tọrọ bá dojú ẹ tó bá dàrú tán bó ṣe wà yín sìn pẹlú fixtures yìí ṣán Man U lè handle ẹ àmọ ìjáwó Bayern sìn January 20 sì ni Bayern bọ nǹkan lè ti ṣe wọn kó tó di January 20 yẹn tán bá ti ṣọra nǹkan lè ti ṣe wọn kó mi ti tẹyìn wọ ìgbín wọn lẹnu kó tó dìgbà yẹn tán máa bá Bayern play.
0: Nǹkan lè ti ṣe wọ́n nǹkan lè ti ṣe Man U o kó tó dìgbà tán máa bá Bayern play ṣé nǹkan máa ṣe wọ́n àbí nǹkan ò ní ṣe wọ́n. Ẹ jẹ́ ká máa wò ó náà ó yá pápápá ó kú Arsenal wọ́n ti gbé jáde àwọn tí Arsenal máa kojú ẹ mọ̀ pé Arsenal ń jó lọ́wọ́. Tá a bá ń sọ̀rọ̀ Arsenal o, kò sọmọ náà. Tá a bá ń sọ̀rọ̀ EPL, sáà tó kọjá Arsenal ló gbafẹ́. Wọ́n ní sáà ta wàyí. bẹ fẹ bẹ kọ awa na la tu gba awa ni gba EPL lasan o se ri Champions League ta ri gba ni sa to koja gbogbo e la ma gba po se ri FA Cup ati Carabao Cup te ba n gbo ife yi fi eye merin ele ta le ni sa to koja ta le ta ba ta wa fagidi ja kan gba se ri ni sa ta wa gbogbo e pata la ma gba o ya Arsenal ma koju Real Madrid won koju Bayern won koju Borussia Dortmund o ya won ma koju iko Napoli o ya papapa lo policy Arsenal ti Bayern Munich
1: okay e se gan lori oro fixtures Arsenal no a fixtures won e o fe o le yen mi so pe ko compare to nkan ti Man U ni Man U yen feran jeko ni ti Man U yen compare to Arsenal ni September 9 yen Arsenal ma lo ba Napoli ni Naples ni Italo won ton ba ti di October 13 won play Lille ni Lille awa ba won ni Emirates then October 21 lo se ma lo ba Bayern ni away which is October 21 so arin first and second match won yen awon fixtures won no in EPL o ma really determine but nko ti mo mo pe o ma help Arsenal ni squad depth ti won to ma stand as an advantage iru Napoli yen si Napoli bi Eko won si le lo sohun won mo se lo si Italian teams lati lo mu points won won si le lo sohun kon lo mu points won Lille na won si le lo yen bo wa ba won Emirates ni so won si le pa yen le bi kin yen je merin o marun won si le so da won le tete mu gbogbo goals ton ni nle but ibi ton team to ma je favor to ma je kini yen favor won fixtures yi favor won ni pe awon ni squad depth o wa ku sowo ateta bo se ma le rotate team yen because October 21st no se ma ba Bayern play then to ba di January 20 don December 9 won lo ba Real Madrid play but laarin Bayern ati Real Madrid yen ni November 4 o ma play Slavia Praha o ma lo si o ma lo ba yen le then won wa gba Borussia Dortmund lalejo ni November 24th so between that Bayern and Real Madrid yen lo ma pade awon meji yen so iru be yen sin ati determine ibi to ma wa iru last season to play unbeaten to jo lo top table lati bere season the Champions League titi de final eyan aye yen le ma yo season mo tori pe te ba wo schedule yen sin o really choke gan fun gbogbo
0: won won si last assignment lati retain EPL
1: won si la eh so ota de ti po ju enemy lo fun won ni
0: awon wo lo ta awon wo ni
1: so awon yen sin iru awon gbogbo English team yen sin won ready lati run won pa won ni fight fun won ni fe fun won laye rara mo de mo pe aye pattern ton play last season ton fi ri Champions League ton fi wo final lati bere ton lose match gan ton play on beating the final yen mi ro pon ma fe ri yen se lodun yi tori te ba wo fixtures yin sin at least mo pe bi Bayern ba nu won Madrid a fi jabi kon won sa fe run won pe te ba ti e ma jabo te ba ma jade gan nu bi bayi gan e ni farare e ni fi jade ton ni inu group ta jo wa so but mo ni kokan fun ti mo wa to da mi loju lori oro Arsenal ni pe won ma qualify inu group yen won ma qualify dada inu group yen but tori pe squad depth won ni nikan nkan to ma je fun won ni compare to iru Man U ti mo so ro yen pe awon oni team depth yen so but by Arsenal o se tawon to ku na ba gora awon Arsenal tun si le defy na Champions League go
0: o ya ote ti wole o sese Arsenal ba won to ku ba gora won Arsenal ma de asekagba Champions League Arsenal nikan na se fun ni se ti gbagbe pa awon iko to se chanko awon iko bi Man U iko bi PSG iko bi Barcelona Real Madrid na nko won lawon na ri awon wa nbe o ya je n kuro lapa bi be yen kin wonu ifese won se Barcelona e mo pe won awon na ti ni fixtures ti won o ya papapa Barcelona ma koju Man City won koju PSG won koju Aston Villa won koju Galatasaray won koju Feyenoord o ya papapa lo policing Barcelona ati Manchester City Man City ti ni oluko ni Enzo Maresca era Pep Guardiola ti lo Pep Guardiola o gbianju die awon ifese won se to gba koju iko Barcelona but o tora won but era Enzo Maresca re bo ni o se lo
1: lori oro Barcelona Man City yen game yen na o ma tora torin pe ma gba yin pe Man City fe lo ba won ni Man City fe lo ba won ni back on ni backa ni so iyen gan lo ma je ki game yen le e ma de jagbagbe pe eni ti a nberu o ti kuo nínú Man City. Guardiola factor ti kúrò. Maresca ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa tó tíìmù ẹni àjẹkù Guardiola tó filẹ̀ ni Maresca ṣe ń lò. So kò tí build tíìmù ara tiẹ̀, kò tí bẹ̀rẹ̀ fọ́n pátánì ara tiẹ̀ torí pé ó ṣì wò pé bí ó ṣì lè adjust wọn síra wọn ni. Irú yẹn dẹ̀rẹ̀ mo mọ̀ pé Bàkà Masari fẹ́ fi yẹn Asari fẹ́ fẹ́ fi nǹkan búrẹ́sì mọ́ wọn lára torí pé time tiẹ̀ láti tètè jẹ́ lọ lérè. Ẹ má dẹ̀ já gbàgbé pé àfojúsùn Barcelona náà season yìí ni pé àwọn náà fẹ́ gba Champions League. Gbogbo àwọn big teams yẹn ló fẹ́ gba Champions League. Mi ì dẹ̀rò pé ó wà náà àfojúsùn Man City pé òun fẹ́ lọ gba Champions League in season. Mi ì rò pé òun gan lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni pé nǹkan tó ń tóun lé ń sìn ni pé kóun lọ rúùlù Europe. Tó bá bọ́ sójú ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ó bọ́ sójú ẹ̀ lásán ó kàn bọ́ sójú ẹ̀ ni kìbọ̀ kì í ṣe pé torí pé àwọn náà tó gbangba sùn lọ yẹ bẹ́ẹ̀ yẹn torí pé akọ́ni mọ̀ gbá wọn a mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ change ni Maresca òun náà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń fẹsẹ̀ walẹ̀ nínú bẹ̀ kẹsẹ̀ lè mú yanyan nínú tíìmù ni. So ìyẹn ó jẹ́ nǹkan àkùdé díẹ̀ tí wọ́n máa face nínú tíìmù ẹ̀ torí pé wọ́n fẹ́ bá wo squad Barcelona yẹn sìn wọ́n máa play Man City wọ́n máa play PSG wọ́n máa play Aston Villa wọ́n máa play Sporting CP wọ́n máa play Feyenoord wọ́n máa play Galatasaray Como àti Shaba. So inú wọn yẹn Barcelona mọ̀ pé at least bí ó bá top inú group wọn yẹn according to tí ó bá mú 24 points yẹn at least bó ṣe wà yẹn ó yẹ kó lè mú 18 points nínú ọkọ tiẹ̀ bó bá jẹ́ mẹ́fà ló máa nà straight ni ọkọ mú bí 20 points lára àwọn tọ́jọ wà nínú group yẹn.
0: Ó yá pápápá ó yẹ kí wọ́n mú 20 points o lára àwọn tọ́jọ wà nínú group. Ìfẹsẹ̀wọnsẹ̀ Liverpool àti Nottingham Forest ṣe ẹ rí goal yẹn goal tí ọmọ Liverpool mi ìyẹn Victor Munu television goal ni o goal yẹn lágbára púpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí 83 minute play Liverpool 2 Nottingham Forest 2. Ó yá pápápá mo balẹ̀ bàgẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìlú Ìbàdàn. Ó yá 3SC shooting star off shooting off stars shooting ṣe bẹ́bẹ́ ẹ mọ̀ líìgì àgbà orílẹ̀-èdè Nàìjíríà ó gbìnàyà lánàá shooting ló ṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ shooting àmì ayò méjì inter lagos àmì ayò kan emmanuel ló kọ́kọ́ mi àwọn ìyẹn fún ikọ̀ shooting star ibrahim ló fi kejì le ṣe wá rí àdìgún ló gbà kan wọlé o ìyẹn fún inter lagos ó yá pápápá lọ policy shooting ṣe bẹbẹ lánàá kí là ń expect lọwọ shooting ní south hawaii.
1: Níwò tèmi èmi fẹ́ kí shooting lọ gba league ni o torí pé kìíní yẹn ṣílá pé wọ́n ti fẹ́ sọ di ó ti fẹ́ máa dàbí ìgbà kó ti di èèwọ̀ fún wa nìbàdàn pé ká gbéfe. So níwò tèmi ní season yìí mo fẹ́ kí shooting run parun sẹ̀ sí gbogbo nǹkan tó bá máa gbà gbogbo òṣèlú tán bá máa ń play inú ẹ̀ ni kí shooting náà jáde tán kó bá wọn play ní season yìí o kan lọ gba league ni kan máa èyí tán fi gbé tọ́ọ̀dún last season yẹn tá a ṣẹ̀ṣẹ̀ ń bẹ tí kun mú tọ̀tún tó fẹ́ bọ́ sítòsí ní títí dórí last match yẹn àfẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ mọ́. So season yìí shooting bẹ́ ṣe ti bẹ̀rẹ̀ àwọn ará Èkó tó wá sí Èkó sí Ìbàdàn ẹ ti fi hàn wọ́n pé báyìí náà ṣe ń ṣe Ìbàdàn náà ń pe bí kò ṣe dúró wò rárá má gbé gẹ̀ẹ́sì ni. Any other team tó bá ti ń wá ẹ ṣáà máa mú gbogbo 3 points yín tó bá jẹ́ plus 1 goal tó bá jẹ́ plus 2 goals ni ẹ ṣáà kọ́kọ́ mú gbogbo home matches yín ná ẹ kọ́kọ́ kó point yín sára tẹ bá dókè ta kẹyìn náà kẹ lọ rún wọn mọ́ṣe rún yín last season bẹ́ ṣe kẹ́ fi hàn wọn. Shooting ẹ gbúdọ̀ lọ gba league season yìí ni o torí pé kò ń ṣèwọ Ìbàdàn láti gbéfe sókè. So mo fẹ́ kí shooting gba league ní season yìí.
0: Ó yá wọn lẹ́ẹ̀lẹ̀ gbégẹ̀ sí tẹ́ ẹ bá ti wá sílé shooting ìbá ba ìyàlẹ́jẹ̀ àmì ayò mẹ́ta ó kéré tán lẹ́ẹ̀mọ́ gbà lọ léyìn. Ó yá pápápá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ìyẹn nínú líìgì àgbà orílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ìyẹn ọ̀la ọjọ́ Sunday ló máa wáyé o. Ìkòròdú City yóò gbàlejò Ranch B. Ó yá Abia Warriors ńkọ́. Abia Warriors àti Kun Khalifa wọ́n kojú ara wọn. Abia Warriors ló wà ń lé Kun Khalifa ló fẹ́ lọ kí ń lé. Barao FC àti Nasarawa United. Bende Insurance ńkọ́. Wọ́n máa kojú Wariwofo. Ó yá Rangers àti Katsina. Rivers United àti Plateau United. Kwara United, Kwara àti Kano Pillars, Niger Tornadoes àti Èyínbà, Oya Doma ńkọ, Doma United yóò kojú Sporting Lagos. Lọ policy kamú ìfẹsẹ̀wọnsẹ̀ Kwara United àti Kano Pillars. Olùkọ́ ni Remo Star àná, ó ti darapọ̀ mọ́ ikọ̀ Kano Pillars. Kwara United ló wà nílé, bó ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa lọ?
1: Gbogbo alamọ̀ pé fortress ni Kwara United yẹn Babatunde Ìlọrin Township Stadium yẹn àti lọ mú points ńbẹ ó máa ń nira gan àfi tẹ́ni yẹn bá ṣe assignment ẹ̀ tán lórí ìdin tó gbá wọn gba tinútẹ̀yìn tàdúrà àti tagbára ṣùgbọ́n lórí àwọn àti canopilas náà òdu ni wọn àwọn náà iṣẹ́ ìmọ̀ fọlọ́kọ so láti kojú Kwara United ní league opener níbẹ̀ yẹn kò ní jẹ́ walkover rárá so mi kò ní yà mí lẹ́nu táwọn méjèèjì bá jọ net ra wọn ṣùgbọ́n mo rí pé káwọn Kwara United àáfẹ́ jáwé olúborí torí ń lé wọn yẹn wọn ì sábà lose opening match wọn bẹ́yẹn nílé bẹ́yẹn so mo rí pé canopilas á gbìyànjú ni ṣùgbọ́n mo rí Kwara United bó ti ẹ̀ jẹ́ yọkan bó jẹ́ méjì sọ ẹyọkan wọn á ṣàfihàn kankan jáwé olúborí against canopilas.
0: ó yá bó jẹ ẹyọ kan Kwara United máa borí o ìyẹn kojú canopilas ó yá mo tún gbé bàálù mi ó di òkè òkun orílẹ̀-èdè gẹ̀ẹ́sì mo balẹ̀ sí Crystal Palace fọrùn ránlé wọn Manchester City wọ́n gbóyà mọ́ lójú àmì ayò mẹ́rin sí ẹyọ kan òun ló bá dé o ṣe rí ẹyọ kan tí Crystal Palace ń mì fún ara wọn kan náà gbà wọlé o Donnarumma aṣọ́lé ikọ̀ Man City òun ló dàrú sójú ilé rẹ̀ own goal ní 56 minutes own goal ló gbá wọlé ṣe wá rí Haaland mi àwọn méjì 17 minutes Haaland mi àwọn 84 minutes Haaland mi àwọn ta ló wá mi méjì tó kù ṣe rí Ryan Shaki ó mi àwọn ní 54 minutes ó mi àwọn ní 59 minutes Manchester City wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ olùkọ́ ni Enzo Maresca ó ń pa itú nínú ikọ̀ Manchester City lọ policy Man City lọ bá Crystal Palace ńlé wọ́n bó ìyà fún Crystal Palace ṣó yà lẹ́nu.
1: Kò yà mí lẹ́nu rárá torí tẹ bá tẹ wo géèmù yẹn lánàá nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀kọ̀kan wà wọ́n ní géèmù ṣe dàbí ìgbà pé Man City ń play team tó wá láti Division 2 báyìí láti Championship team. wọ́n ṣàplé rabarabaraba nígbà tó máa fi wò ó di 1-0 gbẹ̀ ó tún ṣe kejì gbẹ̀ ìgbà tí mo kàn ti ẹ̀rí Ryan Cherky kan rove láàrin mo ní ọba tán lẹ́ni pé ṣé wọ́n lè lu àwọn ilé pa báyìí àfi bí eré tó fi di mẹ́rin but goal ti táwọn guys yìí score kì í ṣe kéré mi o ti Crystal Palace score lánàá free kick yẹn Donnarumma ó gbìyànjú ni o wọ́n máa ní goalkeeper kò kí mú goal ni o bọ́ọ̀lù ló máa mú ìtọ́wọ́ ẹ bá dẹ̀ tó lọ́wọ́ ẹ tó tí wọ́n bá ti di goal òmù náà ni ibi tó gbá free kick yẹn sí lánàá
0: ṣọ́ọ̀tì yẹn lágbára pọ̀
1: ibi tó gbá free kick yẹn sí àfi gbígbà pọ́n sún post yẹn sẹ́gbẹ̀ díẹ̀ toró lọ forí gbá irin báyìí inú ilé ni wọ̀ mo ní but ká ní pé wọ́n bá gbé Crystal Palace bẹ̀rẹ̀ bọ́ yẹn play lánàá yẹn ẹ ti rí pé tíìmù wọn yẹn kóòtù wọn yẹn níṣẹ́ tó pọ̀ láti ṣe torí Man City yẹn fi àyè yẹn wọn especially Ryan Cherky lánàá Cherky gan fi wọn ṣe àfi first goal and second goal lẹ́ẹ̀gan ẹ bá kàn rí bó ṣe mú wọn ṣeré nínú box kó tó di pé net ìyẹn ẹ ti mọ̀ pé irú Crystal Palace yẹn tí àwọn tó kù tán bá wo géèmù yẹn lánàá àwọn máa sọ fún yín pé àwọn ní hope láti máa ná Crystal Palace anytime any day ni so Crystal Palace níṣẹ́ láti ṣe and lórí Man City lánàá nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ ká kàn tún wò lórí ọ̀rọ̀ Man City and team bí bó ṣe máa affect team play irú àná towards kó tó ní pé Erling Haaland score second goal ẹ̀ ó ti wà frustrated torí ọmọ mọ̀ jẹ́ kó wà idle wọn jẹ́ kí bọ́ọ̀ dọ́dọ̀ ẹ̀ rárá so Ryan Cherky gbogbo àwọn tó kù wọn sáré Phil Foden wọn ṣe but bọ́ọ̀lù fìdí kò dọ́dọ̀
0: wọn ò fìdí Erling
1: Haaland rárá opportunity kan ṣo tó rí náà ló tún fi net second goal yẹn mo wà ṣọ́ọ̀pù ó lọ́ọ́ sọ fún Ryan Cherky pé bọ́ọ̀lù yẹn ò dọ́dọ̀ wọn jẹ́ kí bọ́ọ̀ dọ́dọ̀ wọn which is nǹkan táwọn other teams náà máa ṣe ní season yìí fún Man City ni ìyẹn gan ni mo ṣe wá wò pé ó yẹ kí akọ́nimọ̀gbá wọn kóun náà wá nǹkan míì tán máa ṣe wọ́n máa ṣe restructure team yẹn bébí pé bí wọ́n máa lọ get another playmaker ni bí Kevin De Bruyne tó pé tó bá sùn ó mọ̀ pàkọ́ Erling Haaland tó bá jí ó mọ̀ pàkọ́ Erling Haaland ó dẹ̀ mọ positioning nẹ̀ but irú àná yẹn torí pé Crystal Palace jẹ́ Crystal Palace ni Man City ṣe rí mẹ́rin yẹn nà wọ́n tó máa bá team tó wà formidable play tó wà compact láàrin pátápátá Man City yẹn wọ́n máa bùn kọ́ sáwọn náà lára ní lọ́jọ́ iwájú tó ń bá ṣọ́ra pẹ̀lú bọ́n ṣe play lánàá yẹn.
0: ó yá wọn àbùkán sí wọn lára ìyẹn lọ́jọ́ iwájú o kàn bá gbà bọ́n ṣe gbà lánàá ìkànnì west radio láwa o 89.3 fm yí rédíò rẹ̀ síbẹ̀ gbé rédíò rẹ̀ síbẹ̀ 89.3 fm ẹ wò ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa west radio 893 fm fanpage tó bá fẹ́ kọ 893 yẹn má fi tóńtó lọ sí o ó kọ́ pọ̀ ní 893 fm fanpage West Radio 893 FM fan page. So ba ti wole si be, o ma ri boju wa se ndan. Awon temi wa nbe, Adekunle Ojo Christiana mommy wa. Oni eku eto sa o, Jola Osho Henry Adeyinka. Oni eku eto, Jola Osho Henry Adeyinka. O Liverpool ti da pada o. Liverpool lu si mo o, eye bere ote ni bere season. Lowo lowo ba mi ayo meji meji na ngba lowo. O ti le je pe ifesewon se ti wo 90 minutes. Won ti fi extra time si iseju marun. Ninu iseju marun yen, won ti gba meji nnu e o. O ya papo apalapa bibe yen. Lo policy ifesewon se to waye lana laarin iko AC Milan ati Venezia. Oluko ni Ruben Amorim. Oluko ni to o sese ninu iko Manchester United ama fun idi kan bi ekeji ise re oyo. Iko AC Milan nkan se won ni saa to koja ama AC Milan ti gba fese won se meji lati gba to ti debe ninu league won o si bori mejeji sa fe so pe oluko ni Ruben Amorim je oluko ni to ma compete fun idije Italian Serie A ni saa ta wa
1: ni wo etemi gbogbo ala mo ko to din pe Man U lo gbe Amorim ni bi to wa gbogbo ala mo ati se boy pe ki yo na ki okere nu aye ninu Portuguese league to tin
0: yes, Sporting CP
1: Sporting CP to tin sise ko to din pe won lo gbe but mo mi so nkan fa won yan gba yen o commander bi gba pe bi ote lo se man dun but bi football te ba wo study football dynamics at least atin ba ere ball yi bon sin ile na ti ta si die te ba wo bo se man lo awon gba kon ma wa ti team man ni downtime ko si kiru e ma sele so iru period yen ni Man U lo gbe Amorim si e ma ri pe kin se pe gbogbo awon akoni mo gba ton gba kin se pe won o da rara so kon yen pe omi to omi kon ma poju oka lo ni time ton de ni Amorim si o ti lo si tado okan e ti balẹ mi to wa ati ri nkan to se to le se o ti play 2 matches o ti win 2 matches o ti ni 6 points so po no Venezia lana ko ya mi lenu tori pe gbogbo ala mo nkan ti Amorim mo se ngba to nbo lati Sporting CP o kon se ni ni kayefi ni pe iru Man U ni o lo bo si lowo nigba yen ti nkan de fi se ti gbogbo awon team to wa ni England ton fi gbe na le lori ton de fi je ku o sa lo so po ti data lo nsin mo pe ma ba won compete gan emi mo yen daju Milan no kere nu aye ton ma so pe teams to ti dominate Europe to je awon alagbara to se shanko ni gbogbo Europe na Milan yen nta AC Milan ko kere nu aye rara so mo pe o ma fun won ni tough time ni gbogbo ko ma gba Serie A yen yemi le so pe 100% ko ma gba sugbon mo mo pe o ma fun won ni tough time gan o de ma possible ko tun play ni Europe ni next season pelu bo yin ba lo e
0: o ya ka gba ben wonu ifese won se Bayern ati Stuttgart ifese won se akoko ninu idije German Bundesliga Bayern won se bi ise won ami ayo marun ni won mi olise se bebe se league yen ti di oye fun Bayern ni because lowo lowo bo se nlo bayin emi o fe ri iko to ma le gbena woju Bayern
1: emi o fe so pe league yen ti se kini to re ma ja ton ra wa en to ba da ka lo da emi ma so nkan fun yan pe ta ba tin ka se comparative analysis si awon major leagues ni Europe ti won ba gbe Bayern yen wo England to ba wa CPL a dominate CPL na
0: iyen Bayern
1: sentiment aside pelu gbogbo irinse ton ni lowo yen to ba wo APL yen eni to ma nu ikumuto tun aposito si
0: Arsenal le na
1: Arsenal gan emi a fe egbon to ba ma nu to ba ma nu ara boya onjo ti oselu pe wa na mi le ni ma nu e lola ni
0: ajo ma lura wa
1: ajo mama tori te ba wo squad Bayern yen sent ka yo te o te kuro ka tun futo te kun
0: ise je
1: won won ba ballu de ben ni ko yin se pon ko kugiri won da le ni won da lola awon yen ma ni won gba league le mewa won gba league le mekola se gbogbo team ti yin to n koju won se won ije ya ni team da ni o da o kon unfortunate pe awon to ku nbe ton da won kan po ni iyan lo nje ko dabi gba pe ohun nikan ni o kon fi ke buresi mo won lara iyan mo se tenu mo en to ba fe gbegesi ko gbegesi ti ba yen ba wo England ton ma gba 10 season agba marun o mefa nu e pelu team to ni lowo yi so it's just not pe ko pe kon no Stuttgart nikan o ma no anybody to ba gbe aya wa o ma no anybody o ma no won tori Bayern yen da tinu teyin no fi da e ma je agba pe o ti so fun pe awon o te le si league mo ni season tori gbogbo trophy ta won ti gba láti bí 10 seasons ago gbogbo trade táwọn ti kó jọ gan àwọn ọ̀rẹ́ aláàlú tó máa wà rà ní ọwọ́ àwọn ọmọ
0: wọn ò ní alákàrà tí ó fi takara
1: tó dẹ̀ máa fi takara so trade gan ti sọ àwọn sìn wọn ní cup làwọn fẹ́ gbà sí so UEFA Champions League
0: ló wà lójú wọn
1: làfojúsùn wọn so anybody tó bá kọ́kọ́ ń wá láti German Bundesliga yẹn wọ́n ti láwọn kọ́kọ́ fẹ́ máa pa gbogbo wọn lẹ̀bi ẹran ni náà kọ́tẹ̀ kí gbogbo àwọn German teams yẹn káwọn náà múra torí báyẹn ò ti ẹ̀rí tí wọ́n ro sí ẹni bá ti wá jẹ́mẹ́rin jẹ́mẹ́ta kí season tètè parí kó tó di February or March káwọn lè fojú sun káwọn lè pa ọkàn pọ̀ fún Champions League eré tó ń sá nìyẹn.
0: Ó yà eré tán sá nìyẹn o. Eré Champions League náà ń sá. Eré Champions League náà ń sá o. Wọ́n ní Bundesliga ti sún wọn. Wọ́n ní Champions League ló kàn. Lọ pọ́lísì ká tó wọnú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́yìn. Àtẹ̀lé tí wọ́n ṣẹ̀ parí. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Liverpool àti Nottingham Forest. Ọ̀mìnáta àmì ayò méjì lápá bíbẹ̀ yẹn. Lille àti PSG ó di ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kejì nínú ìdíje French League One tí PSG ti ta ọ̀mì. Ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ kojú ikọ̀ Rennes àmì ayò méjì náta. Wọ́n tún kojú ikọ̀ Lille àmì ayò méjì. Ṣé kò ń ṣe pé ó ti ń rẹ PSG nínú ìdíje French League One?
1: Kò sí kí irú ẹ̀ má ṣẹlẹ̀ náà ọba kan kì í jẹ́ kílẹ̀ fẹ́ náà òun nìkan kọ́ ni ó wà ń bẹ̀ náà ó
0: ti gbìn òun
1: nìkan kọ́ lọ dáyé fún ní French League torí pé ẹ má jẹ́ àgbàgbé pé ní last season Lille náà gbé súnmọ́ wọn gidi gan RC Lens náà gbé súnmọ́ wọn gidi gan so gap yẹn wọ́n ti ń jẹ́ kó mọ̀ pé ó close gan so wọ́n gbá draw pẹ̀lú Rennes ní first match tó jẹ́ tutù wọ́n gbá draw pẹ̀lú Lille lánàá náà tó tún jẹ́ tutù ó túmọ̀ sí pé defense line ni wọn ó wà porous enough láti concede 2 goals nìyẹn lẹ́ẹ̀mejì that means pé tó má pàdé tíìmù tí ó bá ní temperature torí ẹ̀ gbéná mu tó gbéná jẹ dáadáa tó fa náà sẹ́nu dáadáa ó mì pé PSG yẹn lè jẹ mẹ́ta ọ̀kọ́ jẹ mẹ́rin lọ́wọ́ tíìmù tó bá ní náà nù dáadáa so nǹkan tó túmọ̀ sí nìyẹn so àwọn teams tó ń jọ ń play ní French League wọ́n ti jọ mojú wọn nìyẹn wọ́n ti máa ṣírí ibi tí weakness wọn wà wọ́n dẹ̀ ti ń gbàbẹ̀ wọlé sí wọn lára tí PSG ò bá ṣọ́ra náà omi lè ti ẹ̀yìn wọ̀n gbìn lẹ́nu mọ́ wọn lọ́wọ́ ní season torí ẹ má jẹ́ àgbàgbé pé àwọn teams tó ṣe bẹbẹ pẹ̀lú wọn last season tó ń lé wọn léré wọ́n sì wà ń bẹ̀ sìn tó dẹ̀ tún táwọn náà tún ti ń gbaradì láti tún já wọn kúrò ní orí table season wọ́n mọ̀ pé àfojúsùn coach wọn Enrique ni pé òun fẹ́ gba Champions League ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ́n tiẹ̀ fóun ṣe kóun lè gba mẹ́ta léra ṣùgbọ́n èyẹn ẹgbẹ́ kan nìyẹn wà torí àwọn teams tó wà ńlẹ̀ irú Man U sìn ó wà ńlẹ̀ kò ní gbà fún irú Bayern sìn ó wà ńlẹ̀ kò ní gbà fún irú Madrid sìn ó wà ńlẹ̀ kò ní fẹ́ gbà fún but kájọ máa wo bá ṣe níwọ̀n nígbà fún last season nìyẹn tó fi wá defend the Champions League final against Arsenal ṣọ́ọ́rù ṣé wọ́n tún gbà fún season yìí ìyẹn ní kájọ máa wo ṣùgbọ́n ní French League yẹn ó ti draw méjì so ó ti ní 2 points out of 6 points that's 4 points loss. Táwọn other teams bá tètè gbọ́n kán tètè capitalize dé lórí wọ́n tètè win gbogbo match wọn kó tó máa di January February torí tẹ bá máa ń notice French League tó bá máa ń di third week of February láti máa mọ ibi tí league wọn máa jásí ẹ tó máa gbà third week of February ni the maximum wọn so tí gbogbo wọn bá lè pick point wọn sìn àti máa mọ̀ tó bá máa fi di February first week of March àti mọ̀ bí tí eléyìí ti gba league PSG ò lè ná mọ́ àfi kó lọ jókòó sí ibà so ìyẹn ni.
0: Ó yá ní pápá torí àkókò wa. Bẹ́ẹ̀ ń gbàbẹ̀ yẹn wọlé táwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́yìn. Liverpool àti Nottingham Forest àmì ayò méjì náta. Ó yá bọ́ọ̀mọ̀ tó bá di aago mẹ́ta ọ̀sán. Wọ́n kojú ikọ̀ Everton. Coventry City ń kọ́ láago mẹ́ta. Wọ́n kojú ikọ̀ Hull City. Ṣé ẹ wá rí Tottenham tó bá di aago márùn-ún àbọ̀ ìyẹn 5:30 ìrọ̀lẹ́. Wọ́n máa gbàlejò Newcastle. Lọ pọ́lísì ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kejì nínú ikọ̀ Liverpool. Andoni Iraola olùkọ́ni tuntun. Ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ọ̀mì ló ta méjì. Ìfẹsẹ̀wọnsẹ̀ kejì ọ̀mì méjì kojú ikọ̀ Nottingham Forest. Ṣé Andoni Iraola ṣe right manager ni fún Liverpool?
1: Ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń mọ́ ni ẹ má jẹ́ àti ìgbé iná lé bàbá ní bàbá gbogbo alámọ̀ pé tíìmù tó lọ gbà yẹn tíìmù táwọn náà ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ bẹ̀rẹ̀ láti máa mu omi àlàáfíà ni so pé Andoni Iraola lọ gbaṣẹ́ Liverpool mo fẹ́ sọ pé bàtà yẹn tóbi jù fún ṣùgbọ́n ó dà pé òun gan ni àwọn ṣúfìlà kan tó ilé máa fi pàdé ẹ̀ ìyẹn lè ṣe ni pé wọn ò tí ì lù to draw ó ta omi alákọ̀ọ́kọ́ tíìmù olóde ta omi pẹ̀lú ó bá Newcastle play lálákọ̀ọ́kọ́ ó ta omi ó gbá tutù ó tún bá aló bá play sí iná ó tún bá Nottingham Forest play ẹ má jẹ́ àgbàgbé pé Nottingham Forest náà sì ó ti ń fẹ́ san owó orí Liverpool tori pe nothing for it lo o si be dano o ti be dano o ti be dano pelu Liverpool pe o ti issue anore ṣugbọn na pe Liverpool n ko nsin pe boya won gbeke oyin ati kini sinu e ati sugar
0: ati
1: elerin dodo ni o je ki Liverpool gba ton fi gbadura nsin tori pe nothing for it ti ni gbagbo nsin won ti wa confidence pe tawon ba ti n ba Liverpool play o ti nu teyin o awon ri lati fe ma na won ni ti Liverpool ba ti gora won so ni boye temi Anthony Iraola o sese gbase ni o sese n fe ma won se fe ma foju le han ni pe ebi to tin bo tele to ro pe awon kini ni ebi bayi Liverpool to wa ko si
0: Anfield na n pe
1: bi Anfield lo n pe bi a de ma fe a fe boju yin je mo le ni so emi mo pe with time o ma adjust na but ngba oni time yen ma de se ya o ti ni je ki o to bere tin get
0: 13 14 15 16 17 na ma pari
1: actually won le ma de so bo mo pe won le wo double figure on le bo sori 10 on le bo sori 11 but to ba tete get are ko to di end of first international break normally time yen lo ma determine ni bi ti most of this major big team time yen
0: to ma ni stability
1: yes to ba ma fi ti international break de ni gogo ma mo ebi ta sire won ma tu si so to ba ma yen ko ma lo soke ati mo after international break to ma nini se September or October to ma fi de yen yen la ma mo so Anthony Iraola se e ma je ati fi okun sorun e pa afefi pa e je ka fun time nsin ka fi wo tigba to ba ma fi di October yen to ara to ba da lati October wo January first week or second week of January yen la ma fi mo bia Liverpool boya ma lo pade won ni number 13 ni abi ile number 14 lo ma mu le si abon de ma wa ni laarin top 10 ni ibe n la ma le judge won
0: Oya o di October Oya ma George won abi ani George won Oya 13 14 15 16 won na ma Paris bi tawon kan sa to koja lohun Oya papapa ifese won se Tottenham ati Newcastle lo policy Tottenham na ti ni oluko ni tutun oluko ni Roberto Di Savi won ma gbalejo Newcastle na awon na ti lo nikan ni tutun ta ba wo iko mejeji Tottenham lo ni Newcastle won lo se shopping won ka gba ball won wole iko Tottenham si lele awon na fe ma gbe sumo awon iko nla won fe pira won ni iko nla pelu awon owo pelu owo ton tin na ni sai iko Newcastle awon onawo se Newcastle ni anfani ko ju iko Tottenham
1: te ba wo in the last 7 matches ton ti jo play ati yo Newcastle na won ni Newcastle na won ni emeji in the last 7 meetings in emerin ni Newcastle ti na won won ta omi le meji ni Liverpool Tottenham de na won ni enkan ninu emeje ton jo bara won gba both home and away Newcastle mo pe ohun ni bo se ma ni points last time ton jo meet ni
0: eh amọ lowo lowo bayi Tottenham wa jo Tottenham gba kan mo won ti ka gba ball wole
1: eh awon ton gba ball ngba yen na tele on ko butu sese eyan kan ma ni password ra won
0: jo won lo ni won fi gba
1: eyan kan ma ni password ra won jura won lo ni eh se bo ni an so nsin pe owo da na ti Tottenham ko wa nsin oran ti ko su si ni ni o je kan mu 3 points ko ni Liverpool ma ko 3 points ko lo ni Liverpool so gbogbo won everybody lo ni ana ti e so ni asiko ta wa Newcastle o ma ri Tottenham bi ana ni e ka ko ana omo wo lo tun wa leyin ka tun so bo Tottenham n na owo season but ngba ton tin ma na seyin na Newcastle mo bo se ma fi
0: iya je won
1: ni February 10 ton si play ni last one ton si play ni Tottenham for Hotspur stadium ton si play na Newcastle 2-1 lo gba lo ni jo yen na won lu won mole ni so te ni na to ba tun lu won mole na ko ni ya mi lenu sugbon ti Tottenham ba raye ta omi inu game ni na ko tun ni ya mi lenu tori pe be se so won ti ra awon agbabolu o de ade ma fe ri se owo ti awon eyan na le won lori sugbon Newcastle okan ma nbalẹ to ba lo nba Tottenham ni pe bo ti ile ati ewe emi mo so owo ori e emi mo ni e ko sara to fe da sugbon Tottenham wa le wa pa itan yen re le ni o wa ku si lowo atako ni mo gba won bo ba se le mo game yen place
0: o ya won ni iwo oluko ni Roberto Di Savi owo re lo wa o bo ba se mo game yen gba si ti o ma mo gba bo ni mo gba gbogbo e di 5:30 ni role o ya mo wonu Spanish La Liga ti n ba soro Spanish La Liga o ya so pe o Barca e so pe o Madrid o ya Levante lago merin osan won ma gbalejo Real Betis Real Sociedad ma koju Espanyol iyen lago mefa irole se wa rede to se kan ri rede to se wo o ya Sevilla ti Atletico Madrid won koju ara won o Sevilla lo wa nle Atletico lo fe lo ki won ku le o ya papa lo policy ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣe kọrin tó lágbára Sevilla àti Atletico Madrid bó ni ó ṣe lọ.
1: Ní òye tèmi nínú prediction tí mo ti predict lórí géèmù wọn ní Atletico Madrid Sevilla yẹn, ẹ má jà gbàgbé pé Sevilla ló wà nílé, mo dẹ̀ rí pé Sevilla yẹn wà ní ọ̀dàpọ̀ wà ní very good form ní season tí a wà yìí pẹ̀lú at least wọn bá match tí ó ti gbá. So lọ́dọ̀ tèmi o, mo ní kí Sevilla at least either kò win or kò draw ni, pọ̀pọ̀ Atletico máa ná yẹn. Ẹ má gbàgbé pé Atletico fún rẹ̀ ń sìn bí weather lọ̀rọ̀ wọn, only temperature for now, wọn ti get ojú wọn ti get ra wọn dada, and Sevilla dẹ̀ wà ń top form. Tẹ̀bá dẹ̀ rántí pé tíṣe anytime Sevilla bá ti bẹ̀rẹ̀ season ní dáadáa, bẹ́ẹ̀ yẹn ẹni máa ná wọn, ikùn mú tọ̀tún wọn, ó máa bọ́ sí tòsí ni. Tọ́wọ́n bá dẹ̀ ní ṣe dáadáa rárá season àti first match wọn náà lẹ̀ ti máa mọ̀ pé Sevilla ilé ìfà struggle ni. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá ti rí nísìn tán ti pẹ̀lú first match wọn yẹn pẹ̀lú ilé tán fẹ́ bá Atletico Madrid play nísìn, mo rí pé ìsídà kan win ni kọ́nà Atletico ọ̀kan draw. Goal margin yẹn lè má pọ̀ o, but at least mọ̀ pé Sevilla máa net goal lé ni. So mi ò rí Atletico Madrid tó lọ síbẹ̀ láti lọ jáwé olúborí nílé ní Sevilla.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
0: The time is 4 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Gerege lagumeni rolelu lati koni kongagbima be 89.3 FM.
3: Tẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ fẹ́ máa ta warawara bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó gajara lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ-lájọ, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ fẹ́, ojú kan ló wà.
4: Èmi lọ́lọ́pẹ́, èmi lọ́lọ́pẹ́, èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí, West Radio 89.3 FM, ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́, ta ni ọlọ́pẹ́, níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì, òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ, níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí, èmi àti ìwọ a ó jọ gbé gba ọpẹ́ ẹja jọgbọ.
3: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Ó yálẹ̀ tí ẹ mọ̀ pé ogúnlógó àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ẹ̀mí rere Jésù Kristẹ fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ̀lẹ́ ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM, àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwàásù ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún.

ẹ kú dédé àsìkò yìí o, níbi gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín, ètò kan ètò kan tí Ọlọ́run bá lọ́wọ́ sí tí ó fi òǹtẹ̀ lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tó sì ń bẹ láyìíká wa. Lónìí lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí, nítorí wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́, ó ṣòwe àwọn àgbàlagbà. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn iṣẹ́ àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe, èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yin ojú Elédùmarè ló ń wá sétí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM Eyínnẹ̀, Kànga Gbọ́mọ̀gbẹ́, èyí tí ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Lórí ètò àgbàlódé tòní, gẹ́gẹ́ bí a ti sọ lọ́sẹ̀ tó kọjá, a ó máa tẹ̀síwájú pẹ̀lú apá kejì ìrírí bàbá wa, ìránṣẹ́ Ọlọ́run Pásítọ̀ Adébíyí Adéníjì, tí wọ́n ṣe àjọ̀dún ọjọ́ ìbí 100 ọdún ní ọ̀sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n kí a tó máa bá ètò lọ, ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́.

0: ẹ káàbọ̀ padà ní báyìí ẹ máa bá mi kalọ̀ nínú mímu omi ọgbọ́n àti kíkọ́ ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà láti ara bàbá wa ó yá o. Láti ọlọ́run a máa bá wa lọ́rọ̀ ẹ̀mí fún wa o. Gbogbo iṣẹ́ tẹ ti ṣe lórúkọ Jésù, ẹ̀yin tẹ ṣe náà ẹ̀yin náà lẹ máa jẹ ọrọ̀ ẹ̀ pẹ́pẹ́pẹ́ fún wa lórúkọ Jésù. Mo fẹ́ bèrè gbogbo ìgbà tí ẹ máa ń ṣiṣẹ́ yẹn ṣe pẹ́sẹ́ pé dàbí tíṣà náà ni mọ́mì, ṣáwọn náà ṣe ṣiṣẹ́ tíṣà mẹ́rin ni àbí wọ́n rán di tíṣà
1: ni? Nígbà tí wọ́n gbé mi lọ sí Àkúrẹ́, báǹkì gbé mi lọ sí Àkúrẹ́ nígbà yẹn, wọ́n kúrò níbàdàn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ olùkọ́ ni. Nígbà tí wọ́n dé ọ̀hún, wọ́n rí iṣẹ́. Ṣùgbọ́n ìgbà tó wá yá tí wọ́n tún wá gbé mi padà wá sí Ìbàdàn, mo gbìyànjú láti wí pé kán tó gbà wọ́n sí iṣẹ́. Ìgbà yẹn kò tí ì sí private school báyìí, so wọ́n ní àyè ti kún pé kò sáàyè fún wọn. Mo ní ìṣọ́kẹ́ kò sí problem, mọ́mì ẹ̀yin ẹ dúró ẹ máa tọ́jú àwọn ọmọ ìlọ ìba owó sálárì ni àjọ mánéjẹ pé ẹ̀yin ẹ dúró ṣe pé àwọn ọmọ nídìí ìtọ́jú dáadáa. Wọ́n ráyè tọ́jú àwọn ọmọ yẹn fún ìdílé, wọ́n tọ́jú àwọn ọmọ yẹn dáadáa and wọ́n dẹ̀ sọ fún oye tí mò ń gbà ìlọ kò sí ni. Oye tó bá ti wà lọ́wọ́ mi máa sọ fún ìyàwó oye báyìí ló wà lọ́wọ́ mi, oye báyìí ni mo gbà.
0: Ẹnà tán fún wọn.
1: Bẹ́ẹ̀ ni wọn nà tán fún wọn pé oye báyìí ni. So gbogbo wa a dẹ̀ ń mánéjì àwọn ọmọdé ń lọ ilé ìwé wọn lọ́tún àti lọ́sì ìnà. So ó ti jẹ́ ni kò sí problem. Àti pé nígbà tí mo sọ iṣẹ́ nù, ìyàwó mi náà ò tó wá rí iṣẹ́ fún bí ọdún méje yẹn. I could call it 7 agonizing years. Ṣùgbọ́n wọn kọ ni èmi àti ìyàwó mi àjàrí. Kò sí gbọ́mi sí omi òtó pé owó òtó nǹkan kan ò ṣe. Ọlọ́run kàn ń ràn wá lọ́wọ́. God was helping us. Kò sí pé ìjọ òní ẹnìkan nígbà tí mo máa ń wá sùn lórí àwọn rédíò káàkiri. Up to now, mo wà ní Ogun State tí mo wà sùn lórí Rock City FM. Mo wà ní Iléṣà, mo wà sùn lórí Unique FM. Ní Ìbàdàn bí mo wà sùn lórí Another Radio. Ní Lágelú mo wà ní Radio Fresh FM. Lágelú mo tún wà ní Fresh FM rí. Lágelú mo tẹ̀ lọ ọdún márùn-ún ní Lágelú. Ṣùgbọ́n mo wà lórí Radio mi ní Ìbàdàn nísìn tí mo ti wà sùn bẹ́ẹ̀. Ṣé o ti yé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run? Ṣé mọ̀ pé ohun tí bá wàásù rẹ̀ ebi gan gẹ́gẹ́ bí ajínrere àti olùṣọ́ àgùntàn? Mo gbọ́dọ̀ máa mú lò torí pé iṣẹ́ tí a gbélé mi lọ́wọ́ òun ni ìràpadà ọkàn àwọn ènìyàn àti ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Iṣẹ́ tá a pè mí sí nìyẹn, iṣẹ́ ajínrere ni Olúwa pè mí sí. So ìyẹn ni mo dẹ̀ ń ṣe. And nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, èmi àti mọ́mì ọ̀nà ìjẹ́ mọ̀ wípé up to now níbi tí bá ti wà sùn, mọ́mì ló máa bá mi kárí bíélì.
0: Títí dìsìn.
1: Bẹ́ẹ̀ ni ipò òun fẹ́ nípe nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Kì í ṣe pé bóyá mi rẹ́ tó lè bá mi ka bíbélì ní orí rédíò, ṣùgbọ́n ó ní òun fẹ́ nípe wípé òun fẹ́ ní èrè ní ọ̀run wípé so èmi mò ń preach, àwa ni interpreter. Mo jẹ́ kí lómi máa pé rárá òun fẹ́ máa ka bíbélì fún Ọlọ́run. Ó dẹ̀ ń kà á fún òun ló ka bíbélì ní Yorùbá. Interpreter mi á tún ka ní English lọ́tún àti lọ́sìn. Sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé èèyàn fi gbogbo rẹ̀ tì sí iṣẹ́ ìránṣẹ́. Nítorí pé ìgbà tí mo pọ́ mọ 40 ọdún ni Olúwa sọ fún mi wípé iṣẹ́ tí màá ṣe fún òun ní ìràpadà ọkàn àwọn èèyàn àti ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní 1991 lọ́dún tí mo máa retire, when I was preparing for my retirement, Olúwa wa sọ fún mi wípé orúkọ ìjọ tí màá kọ́ fún òun òun ni Christ and His Great Apostolic Church.
0: Christ and His Great.
1: In Christ and His Great.
0: Great. Great. Great G-R-E-A-T.
1: G-R-E-A-T.
0: Yes,
1: Christ and His Great Apostolic Church. So That is why they call ministries of the Holy Spirit, Christ and His great apostolic church. Ben, so gbalati we have my wife suka akere ko da ga ma lo fun ijere okan la ni igboro eh mi ru ojo Sunday base ni Sunday otun la a ma ko ta ba se Sunday school tan a ma gbe bus church a n lo si igboro a n lo wa so a ni se service mi you know to pe awon kan wa ni igboro tun o ti ni Jesu ben ti mo fe wa so fun won ma to point tracks mo le lo soja ko da mo le lo a ma lo si oja outside Ibadan bi ru omi adio market iru oja killer oja olodo don abekuta don lojo Sunday a gbe moto lo
0: ti ko ni si sisin ni church
1: ko ni si preaching in church lojo yen baba ti a pari lohun a wa se ore ofe ni church you know ibi kibi ta ba lo with a ma lo wa so yin rere ise to lohun gbele wa to wo niyan lati jere okan fun oluwa you know so ade dupe lowo lohun pe lohun ba wa se ise na kì se pa kuku po lo na ti church ṣugbọn olorun ran wa lowo a ide ibi owo lowo enike lori radio ṣugbọn awon kan wa to lohun ma mi si you know pipo awon fe ran ise yi lowo o awon fe ran ise yi lowo o wa de ma ejo killer kanti nsa pipo awon te ba si owo ta so radio kokan ki se kekere ṣugbọn awon olorun ma fi owo to okan awon eyan e mo wi pe nigba ti won fi Saul joba nigba ton fi Saul joba iwe mo pe a band of men whose heart God have touched followed him ipe awon okunrin kan ti olorun fi owo to okan won won si tele Saul lo so olorun olorun ma fowo to okan awon eyan fun wa ni o tumo si pe oluwa kan le kun okan awon eyan fun mi o ye ke eyan kan ma gbadura tori pe keyan to le re fulfill his destiny you need men you know you need God who gave you that destiny then the next person to attain your true need only men you need
0: to help
1: men.
0: You fulfill the
1: oh,
0: destiny
1: oh yes you need men you know you need the Holy Spirit that you pay holy man your love you know ise yen so Olorun ma gbe yan lowo dide fun wa fun ise yen Olorun ma gbe yan lowo dide fun wa fun ise yen
0: Ọlọ́run àtúbọ̀ máa dì í mú.
1: Àmì ẹjọ́.
0: Fi àmì orin ọ̀tún Ọlọ́run àtúbọ̀ dẹ̀ fún yín láti máa ṣiṣẹ́ takuntakun fún Jésù. At this age, still agile, working, preaching the gospel, orí ọ̀fẹ́ ni o.
1: Orí ọ̀fẹ́ ńlá ni. Orí ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi tó ti súnmọ́ bí èjì báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ti dẹnu kọlẹ̀ sílé. Ọ̀pọ̀lọpọ̀ ti ní stroke. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run. Ogo rẹ is glory is upon one bi pe olorun pe oluwa rẹ olorun ma ti ise yen o ma ti leyin o de n ba wa ti leyin si gbadura ateyin ati gbogbo wa papata ile ogo ti a n lepa rẹ loruko Jesu Kristi olorun yoo mu wa debe ni agbara olorun o si je niyan.
0: Ẹ ṣe dádì, ẹ ṣe àwọn ará ilé ń gbádùn yín o, ẹ̀kọ́ ń lọ, wọ́n sì oníkálukú sì ń mú tiẹ̀ bó ṣe ń jáde. Dádì, mo fẹ́ béèrè ìbéèrè kan nípa iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ajínrere àti ìránṣẹ́ Ọlọ́run. Ṣé full time lẹ́wà ní àbí part time?
1: Ṣé mo pé lákòókò tí mo wà yìí mi ò níṣẹ́ mi
0: jùlọ ìdí tí mo fi béèrè ìbéèrè yẹn ni wípé ṣe mọ̀ pé nígbà tí ẹ rìtáyà kúrò nínú iṣẹ́ banking lẹ́lẹ́bẹ̀rẹ̀ contract lẹ́yìn yẹn bẹ̀rẹ̀ transport so transport yẹn at least ní kò ríta tẹwàá mo gbàgbọ́ pé ẹ ṣe transport àsìkò tẹwà ní 50 years of age lẹ́ ń ṣe yẹn so ní ìsinyìí yàtọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ ṣé nǹkan mí wà tẹ̀ tún ṣe ni àbí iṣẹ́ ìránṣẹ́ gan mójútó.
1: Iṣẹ́ at this age iṣẹ́ wo ni mo fẹ́ ṣe lákòókò yìí ju pé kí n face iṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́.
0: Ìgbàwọlé bẹ̀rẹ̀ fúlì.
1: Mi ò bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ọ̀tí ìgbà tí mo wà above 70. Mo ti jo bó tiẹ̀ jẹ́ pé mo gbọ́ ìpè ní 40 years old. And then lẹ́yìn ìgbà tí mo gbọ́ ìpè 5 years later Ọlọ́run sọ orúkọ ìjọ fún mi Ọlọ́run bá dákẹ́. Nígbà tí mo wá ní òkè ìṣòro iṣẹ́ lọ́tún àti lúsì wọ́n bẹ̀rẹ̀ sí gbádá olúwa release me to my ministry. Je kin lo bere ise ranse to pe mi se Oluwa ni akoko ti to mi o si bere ise ranse yi onti ti mo ju omo adoni. I was above 70 years old nigba ti mo se wa bere sugbon kan ni Olorun se fun mi o. Iyanu ni Olorun.
0: Hallelujah.
1: Iyanu ni Olorun.
0: Hallelujah.
1: Iyanu ni Olorun.
0: Hallelujah.
1: Odun ti mo bere ise ranse ni mo lo sori radio. Oluwa wa ran mi lowo. O wa gbe ran lowo dide fun mi je pe lori radio ti mo kokko lo fun bayen mo san wo odun kan igba mo nlo 15 minutes lori radio sugbo igba ti mo ma fi kuro lo odun kan yen ti mo a lo so radio mi mo a be si lo 30 minutes nigba yen mo wa gba lori radio merin be ni to de je pe mo san 20,000 per week lori radio kokko 20,000 mo de wa lori radio merin ikan ti e wa lo sogbo mo san 24 nigba yen a week
0: a week
1: bẹni Olorun kan gbe yan lowo dide fun mi lati ma se ise ran you know so titi dc a si wa lori awon radio ki je pe mo se n ko ibi ta ba ti wa so oro igbala awon eyan yi po nbe e se pe to ba je pe mo wo pe wo ni e wa ri ran e wa se won pe
0: awon eyan la won yo
1: fe ṣugbọn ibi ta ba ti wa so oro igbala wípé ìjọba ọ̀run ẹ̀rọ ìgbàlà àwọn èèyàn yìí pọ̀
0: etí a máa rin àwọn èèyàn
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tí mo realize ni pé lórí rédíò kọ̀ọ̀kan tí a wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wọ́n fẹ́ràn ọ̀rọ̀ ìgbàlà bẹ́ẹ̀ torí pé àwọn yẹn wọ́n ní ìjọba ọ̀run fi ṣe àwọn yẹn gan-an ni Ọlọ́run wá bẹ̀ sí lù lóòkan àyà láti wípé wọ́n ràn wá lọ́wọ́ nípa iṣẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ló ràn wá lọ́wọ́ ìgbà tí mo ń wá ilẹ̀ tí a kọ́ ìjọ sí ara ẹni tó gbèwé ilẹ̀ wá fún mi ṣùgbọ́n ẹgbẹ́ kì í ṣe bí tá a lè kọ́ ìjọ sí ìjẹ́ mọ̀ pé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ yìí àti ní ilẹ̀ tiwa ta fẹ́ kọ́ ìjọ sí àti ní o ṣùgbọ́n mo ti ná òbítíbitì owó lórí pé káwọn yẹn lè ní ìgbàlà nítorí pé ilé tí mo kọ́ kọ́ ni ó lọ ìjọba ọ̀run Ọlọ́run ní àwọn èèyàn tí ó ń gbọ́ ẹ̀yìn rere lórí rédíò kọ̀ọ̀kan àwọn ni ó lọ ìjọba ọ̀run kì í ṣe ilé bó tiẹ̀ jẹ́ pé títí sìnsìn mo sì ń wá ilẹ̀ tí màá kọ́ ilé tí màá kọ́ ìjọ yẹn sí kì í ṣe pé bóyá mi ò wá ilẹ̀ mo sì ń wá síbi tó dára inú ṣùgbọ́n àwọn ènìyàn tó ti di ẹni ìgbàlà inú Ọlọ́run á máa dùn ní ọ̀run ṣé ẹ náà mọ̀ wípé ohun kan ló mú kí wọ́n yọ̀ lọ́run ó ní ẹlẹ́ṣẹ̀ kan tó bá ronúpìwàdà ó ní ayọ̀ púpọ̀ níbẹ̀ lọ́run ó ní ayọ̀ púpọ̀ níbẹ̀ lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan that is Luke chapter 15 verse 7 ó tún lọ sí Luke chapter 15 verse 10 ó ní ayọ̀ púpọ̀ ló ń bẹ láàrin àwọn áńgẹ́lì lọ́run fún ẹlẹ́ṣẹ̀ kan tó bá ronúpìwàdà so ó mú pé ohun kan ló mú kí ni Ọlọ́run dùn ìnà pípẹ́ akọ́lẹ̀ ara mọ́tò a ní gbogbo owó kò sí èèyàn ò jẹ Ọlọ́run lójú ìnà ṣùgbọ́n ohun tó jẹ Ọlọ́run lójú ni pé ẹlẹ́ṣẹ̀ kan yí padà ó di ìnà ẹwọ́ èmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí ìnà but at the point at which I received Christ into my life God transformed me. Èmi ò tiẹ̀ ronú iṣẹ́ ìránṣẹ́ èmi ò tiẹ̀ mọ̀ pé Ọlọ́run tiẹ̀ ní pílánù fún mi pé ilé yìí o mo máa lo gẹ́gẹ́ ajínrere àti olùṣọ́àgùtàn mi ò ní bí ò ronú yẹn but suddenly God picked me up ó mú ìwé pé ó ti wà nínú ètò Ọlọ́run wípé arákùnrin yìí all those he had foreknown he has predestinated oh yes and he has chosen you know so ó ti wà nínú ètò rẹ̀ wípé arákùnrin mo máa lò fún iṣẹ́ ìrere and then you can see and then I became born again through prophet Chio Obadari oh yes of blessed memory olúwa sùn lórí television ní NTA Lakure and I gave my life to Christ you know tó èèyàn bá tí n bá lè fàyè fún Jésù then through radio programs tí mò ń lò káàkiri ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí mò ń gbà pé olúwa tó bá lè jèrè ọkàn mi láti pàṣẹ prophet Chio Obadari all the through my preaching too People must be saved.
0: Amen.
1: And I be opolopo ni mo ma telephone ma gba pe ah daddy bi pe lati pase yin ni mo di born again lati pase yin ni mo faye for Jesus and now my spiritual father here and there from different locations, from different city, in Ogun state, in Oyo state, in Osun state, in Ondo state, everywhere. So that is my joy.
0: Amen.
1: That people are being saved, people are being redeemed from the power of the devil into the marvelous light of Christ.
0: Yes.
1: Mm. Do you know me here? Mm. That is my joy.
0: The greatest joy
1: that
0: one
1: is
0: can
1: my,
0: ever have.
1: As a child of God. In another 30 years, no matter my baby, both of them will continue. Even my children, I will leave them behind. You know, these are all ephemeral things. But on to shape a package for every individual. Nipe won ko ni aye yi won wo ijoba orun. Let me tell you one thing.
0: Yes, sir.
1: Anyone to ba wa se aye ti o ba wo ijoba orun iru eni be o se aye wa iba san kan ma bi ju pe won bi se aye yi o wa gba aye ilo sorun apadi. The greatest asset you can have, the greatest blessing you can have, your greatest destiny, your greatest possession is that your name is written in the book of life. In the book of Revelation chapter 20 verse 15, we must all come. Only babari any kenny, babari any kenny, babari any kenny, tiako koru kore, sini iwe ye. Only our soul said na dagu ina, iwe ye wone, iwe ye ti krisi. Only as she see our iwe kansile, only to see we cannot see le. Only as you say, Dajo, only Kuluku, Gaga be share one. What does pay? Atiku, Atipoku, only as someone sooner than Guna, what does see verse 15, Revelation 20. Only any Kenny, and if I Jehovah, if I Jay Julie, if I the president, if I the governor, if I the senator, if I could have called the apostle, but the prophet, but the evangelist.

0: teachers of the world, ìbàjẹ́ deacon, ìbàjẹ́ deaconess, ìbàjẹ́ elders of the church, bí mo pe bábárí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a ó sọ sínú adágún iná. You can see, ó mi pé what you and me must be gunning for all the days of our life is that orúkọ wa ó wọnú ìwé ìyè Jésù Kristì. Kábàlì bá Jésù jọba. We are here for a short time. Short time, ìgbà tá a ní yìí, ìgbà kúkúrú ni, you know, but ayérayé, ayérayé pẹ̀lú Kristì, ibi ìyè tí àìní ìpẹ̀kùn, you know, mo máa ń sọ̀rọ̀ kan nípa ìrírí mi. Mo ti lọ sílùú àwọn òkú rí several times. Olúwa ti gbé mi lọ láti wàásù fún àwọn òkú tí ò gbọ́ ìyìn rere. Bẹ́ẹ̀ni, mo ti lọ sínú ìlú àwọn òkú, Olúwa gbé mi lọ, mo sùn ni, mo sì bá ní àwọn òkú, Olúwa dàbí pé mo gbé wá sílùú àwọn òkú. Ó ní gbogbo àwọn tí mo rí ni wọ́n ti kú, ó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò gbọ́ ìyìn rere tí wọ́n fi kú. Ó ní kí wàásù fún wọn. Ó ní èyíkéyìí tó bá yí padà ní èyí òun ó mú lọ sí paradise. The Lord told me, mo dẹ̀ wàásù fún wọn títí, wọn ò tiẹ̀ dá mi lóhùn lọ́sí mo rí nísìnyí pé òun ò jẹ̀bi wọn. And it is true. Ṣé ọ̀pẹ́ ẹnikẹ́ni tó bá parọ́ kò ní wọ̀jọba àwọn. I will not lie. Nígbà tó wàásù tí wọ́n dá mú ní Olúwa wá lọ jí mi ibi tí mo wà. Wọ́n tó pé mò ń sùn ni. Olúwa wá dáhùn pé òun tí jí mi. Ó ní mi tí wàásù fún wọn tó. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí tún wàásù fún wọn gbà. Mo wàásù fáwọn èèyàn lójú ayé. Mo tún wà lọ wàásù fáwọn òkú tó ti kú. Ipe kìíní. So ẹ̀yin náà wá wò. Gbogbo wọn ò sì fáyé fún Olúwa tó rìn pé òun ò jẹ̀bi wọn. Olúwa ò jẹ̀bi wọn lóòótọ́. Wípé àwọn yóò gbọ́ ìrere lóòótọ́. Ṣùgbọ́n wọ́n tún àwọn jìyà. Ẹlòmíì ru gẹdú. Ẹlòmíì pọnmi láti inú kẹ̀kẹ́ wọn dà sílẹ̀ non stop. Ẹlòmíì ti ọmọ láńkẹ́. Ẹlòmíì fọ́ òkúta. Iná gbogbo wọn ni mo kọ́lù attention wọn pẹ̀lú orúkọ Jésù Kristì. Gbogbo wọn ṣubú lulẹ̀ ni. Ṣé iná mọ̀ pé ìwé mo wípé at the mention of the name of Jesus every knee shall bow. All things in heaven on the earth and under the ground. So gbogbo wọn ṣubú lulẹ̀ mo ní gbogbo yín orúkọ Jésù ẹ dìde. Wọ́n sì dìde mo pè wọ́n jọ. Mo wàásù fún wọn ò gbọ́. Nígbà tó yẹ lolúwa wá lọ jí mi. Lẹ́ẹ̀kejì Olúwa tún gbé mi lọ. Àwọn wọ̀nyí o wọ́n gbọ́ ìyìn rere o ṣùgbọ́n they are here. Àwọn ta kọ́kọ́ yẹn ó sọ mi pé every one of us tó wá sí ayé ló ń fún ní ẹ̀rí ọkàn. Book of Romans chapter 2 says gbogbo àwọn tí ò bá gbọ́ ìyìn rere ẹ̀rí ọkàn wọn la ó fi ṣe ìdájọ́ fún wọn their conscience. In the book of Romans chapter 2. Oh yes. Then look at the Garden of Eden. When Adam and Eve, nígbà tí wọ́n ṣẹ̀, kí ló tún sá kúrò? Iwájú Olúwa. Ó pẹ́ Ádámù níbo ni ìwọ́ wà? Wí àdá o. Ó ní mo gbẹ́ ohun rẹ. Ó lẹ́rù sí wa. Àwọn Ádámù pé àbó ti jẹ́ ní èso tí mo gbọ́. Iná kí ló mú kó sá kúrò àwọn iwájú Olúwa? Conscience. Ẹ̀rí ọkàn. So ẹnì kọ̀ọ̀kan ló lẹ́rìí ọkàn. Ẹni tó ń jalè lóru, ọmọ pé ẹ̀rí ọkàn. Kí ló iná ẹ̀rí ọkàn. Àwọn tó mu cocaine, tó ń sniff cocaine, tó ń mu gbó, kan tó lọ tó ń mọtí, tó ń fi lọ ṣiṣẹ́ ibi yẹn. You know, they are trying to kill their conscience so that they could carry out what they wanted to do. Tó pé lójú lásán, ó máa difficult fún wọn láti ṣe. Bọ̀dú pé tójú wọn bá wá tínrín, tí wọ́n bá ti wá yó, ohun tó wà lọ́kàn wọn, wọ́n wá carry it out. Because wọ́n ní ẹ̀rí ọkàn, but they are now suppressing the conscience in them. So bó ṣe jẹ́ nìyẹn.
1: Olúwa o, ilé ológo tá à ń dépa lórúkọ Jésù àní dàwátì ní bẹ́ẹ̀. Ọlọ́run adẹ́ túbọ̀ máa dì mí mú dádì. Ẹ ṣe débi èrè. Ọlọ́run adì mí mú okun àti agbára láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ ìtẹ̀síwájú títí ẹ ó fi fìdá yín lélẹ̀ lẹ́ba ẹsẹ̀ Jésù. Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún yín. Kò ní sún yín dádì, kò sì ní rẹ̀ yín. Ẹ̀yin àti mọ́mì lórúkọ Jésù Ọlọ́run á dì yín mú. Ẹ̀kọ́ ńlá la kọ́lé ní o. Ẹ̀kọ́ ńlá ni Olúwa ṣe o. Agbe láti pa tara, agbe wá sí ti pa tẹ̀mí. Kódà àwọn ará ilé gan ọmọ ṣe ń gbọ́ náà mo gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa pátá bá ṣe ń gbọ́ ohun yín tá ń kẹ́kọ̀ọ́ gbogbo apátá là ń gba ìyípadà. Àwọn náà àwọn èèyàn tó dẹ̀ wà jẹ́ pé o ku die ka to ti won ti ijo waye won fun Jesu nipase iroro iyanju te fun wa ni one Olorun a bi okan ni kaluku pada
0: amen
1: loruko Jesu ise daddy
0: oluwa se
1: ki a to ma

Àlékún ẹ̀kọ́ láti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé. Ọ̀rọ̀ ìṣítí tún ti jáde sí wa lónìí láti lè gbégbé ayé tí ó yè kooro àti ìgbé ayé ìrọ̀rùn. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò ọ̀rọ̀ sí lónìí. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbà mú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé lónìí láti ẹnu bàbá wa Pásítọ̀ Adébíyí Adéníjì, tí wọ́n jẹ́ ẹni 80 ọdún, èyí ni 80 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ nípa rẹ̀ ni, nínú ìfojúsùn àti ìfọkànsìn ní gbogbo ọ̀nà, àti pàápàá jùlọ bíbá Ọlọ́run rìn. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé tẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kan láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Bẹ́ ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ bí àwọn àlejò wa lórí ètò yìí bákan náà, àǹfààní wà fún yín o. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè yín sí nọ́mbà tí a pè fún wa, èyí ni 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at Wells Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́ rẹ̀, èyí ni Facebook at Wells Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.wellsradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o. A ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run. Ó dàbọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: Ní ètò ànúlẹ̀kọ́sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Advent Tabernacle, ẹ máa bá wa kálọ̀.
1: Gbogbo orin fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run.